0: ẹ̀sìn ọlọ́run sì yọ. Ẹ já lọ church. Ẹ̀yin tẹ bá fẹ́ join wa, ẹ bá wa nbẹ̀. Láti ìwòròdì ẹ wọ mọ́tò gbagi ẹlẹ́ fẹ́ sọ ní wẹ́mà. Ẹ bèrè church ọlọ́run òjijì níbi garage yẹn sà ma. Mi ní tàn yín jẹ, òní lónìí jẹ, ìsìn kan péré. Láṣe lónìí ọjọ́ Wednesday. Ìta bá ti lè parí títí 10:30. Ẹ̀yin àyànfẹ́, ó ń kálukú ọ̀lọ́ sinmi àwọn àwọn biribiri o. Now, ẹ̀yin tẹ́ bá fẹ́ wá àní ṣe sábìsì rọ̀lẹ́ lónìí. Bógo ṣe ń jẹ ti Ọlọ́run, a ṣe parí 7:07 ni. And kí n wá mọ́ tàn yín jẹ, gbogbo ẹ̀yin àyànfẹ́, ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ mọ́ ni gbàgbé fún ọ. Ẹ wò ó. Ẹ wo mọ̀mọ́ yìí náà.
1: Orúkọ mi ni Nafiu Rukayat.
2: Nafiu
1: Rukayat.
2: Nice.
1: Mo dúpẹ́ fún Ọlọ́run ọba pé ìgbà tó di October 1 ọkọ̀ mi pé ẹyìn kan fẹ́ ra mọ́tò fún ọkọ̀ mi. So nígbà tí mo wá síbi báyìí bàbá mi sọ pé nǹkan tí a bá fẹ́ kí Ọlọ́run ṣe fún wa kó tó di next year. Mo wá gbàdúrà pé kí mọ́tò ọkọ̀ mi kó jáde. Ìgbà tó di ní October 2 ọjọ́ kejì jọ yẹn ní ọ̀sán tọkọ mi ṣe pè mí nìyẹn pé ọ̀gá àwọn tó fẹ́ ra mọ́tò fáwọn pé ó ti rà fáwọn mọ́tò 41 million fóònù ni. So torí àwọn tipa
2: ni
1: Volvo mọ́tò tipa
2: sísáyà
1: bẹ́ẹ̀ ni
2: ìyẹn. Ó ní o.
1: So ìgbà tó di Wednesday tó lọ òun ni a lọ síbi bẹ̀ tí wọ́n ṣe ròyìn ọ̀gá yẹn pé ọ̀gá yẹn burú tó bá ti débi bẹ̀ kó sákúnlẹ̀ sílẹ̀. Mo ṣe gbé òróró nìyẹn.
2: Ẹ gbé àneti ọyìn.
1: Àneti ọyìn. So ọkọ̀ mi náà láti ọ̀dí tù yẹn ló náà ti ń lo àneti ọyìn. Torí wọn kì í gbà kí yẹn ká wá sí chọ́ọ̀chì tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n máa ń sọ pé.
2: Gbọ́ pé wọ́n ra mọ́tò fún wọn wá fi yín lẹ̀.
1: No, ìgbà tí kó tó di pé wọ́n fẹ́ ra mọ́tò fún wọn. Lẹ́ni ẹ ti sọ fún wọn, ó ti promise wọn tipẹ́tipẹ́. So bíi kí wọ́n débi ibẹ̀ kó sọ pé kì í ṣe wọn mo fẹ́ gbé fún ẹlòmíì máa gbé fún. Ó sàrùn ìgbà tó wá tí mo ṣe fún wọn ní àná tí wọn ìlú yẹn pẹ̀lú tá bá ti lọ Jesus tí wọ́n máa rán mi lómi. Wọn kì í fẹ́ gbọ́ gbogbo nǹkan báyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. So òun gan wọ́n máa jí mi pé ṣé lọ́sẹ̀hún sẹ́hún yín ni. Ó lọ bàbá rẹ nígbà gbowó mọ́tò ó máa fún mi lówó mọ́tò àwọn wọn jí mi nídàájí nípa ọyá tètè mọ́ ọ lọ.
2: Orí ọ̀dọ̀ bàbá rẹ.
1: Orí sọ́dọ̀ bibẹ̀. So òun kì í fẹ́ gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsinyìí mo dúpẹ́ fún Ọlọ́run. Ọ̀gá wọn yẹn ó sọ̀sọ̀ fún wọn pé kí wọ́n mọ gbé mọ́tò yẹn lọ 41 million ni wọ́n ó rà fún wọn ń pé kí wọ́n mọ dáwó padà.
2: Díẹ̀díẹ̀.
1: Òun gan ló pè mí pé kí n bóun ṣe testimony rẹ̀. Àwọn ni ó sẹ̀ǹjẹ̀ sí mi ní ìsinyìí pé kí n báwọn ṣe testimony.
2: Bóyá lọ bá ń ṣe testimony.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọkọ yín ti gbọ́ ń pẹ ẹni mo fẹ́ rọ́ ọkọ yín Sunday. Náà wú ẹ̀ bó ṣe jókòó. Ṣé rí bẹ́ẹ̀ ṣe kígbe mọ́ dìde? Wàá kàn lanu wàá pe bàbá ebí bàbá ẹ̀ ni. Bàbá mi. Ìwọ ni bàbá mi. Olùrànlọ́wọ́ tì mí. Ẹ jẹ́ wo àwọn tí a lè sọ̀rọ̀ ní ẹ̀yìn méjèèjì. Bàbá mi ni o, bàbá mi. Ìwọ ló ní kẹ̀kẹ́ iná. Ọlọ́run yẹ olùrànlọ́wọ́ tì mí. Jésù Olúwa wa. Ẹ gbé ọwọ́ yẹn lórí. Gbà tí bàbá yẹn ní ẹ pariwo pé Jésù sànú fún mi. Bàbá tó wà sùn sí kejì mi náà kígbe bàbá sànú mi. Alleluia o. Bí mo ṣe kígbe nìyẹn. So àṣẹ bàbá kan ń wò mí. Bí mo ṣe wá sin bàbá yẹn lọ, ọkàn kọ lẹ́tà sí mi ni. Ó ní mo ti fún yín 100,000 kẹ́ ẹ lọ fi kíyàwó yín ó fi bá yín ṣe bẹ̀. Èmi ni ń bá wíwú. Ìyìn mọ̀ pé wọ́n ń wò mí. Wọ́n ní mò ń wò yín ní ìsìn. Wọ́n kàn sẹ́ndì ẹ̀ mọ́ kàn rí text message. Mo ní bàbá inú sáfíìsì mọ́ wá o. Mo ní ṣùgbọ́n èyí náà dáa. Ẹ ìwọ náà ẹ máa sẹ́ndì ẹ sí o. Ọkàn ṣe ń pè ní sẹ́ndì ẹ tán. Ẹyìn lọ wá sẹ́ndì 100 kí wọ́n bí bá ń ṣe mi. Ọbẹ̀ tí ń jẹ tán ní ìsìn ni kí n lè 100 sí. Ṣé bí mo ṣe rí owó yẹn, mo kàn wò báyìí pé àpẹẹrẹ lèyí o. Ẹ̀yin mẹ́wàá kan bẹ́ ń bì kí lè o. Ẹ jẹ́ ohun tẹ́ǹtẹ̀ ẹ̀yin 100 ń bẹ́ ń bí. Kí lè o tó sú àlá tí ó dùn lórí fóònù. Ó di àṣẹ. Mo náwó sí bá ń gbé kà yẹn bá ń gbé lọ truck yẹn sí. Mọ̀ ń bọ̀. Mo náwó sí fún ọkọ yín kò ní jáàmù lọ́wọ́ ẹ̀. Lásìkò tó bá ti bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ ẹ̀ ní mọ ibi mọ́. Ó dàṣẹ. Yes.
1: ìgbà tí ó agbé dé ní ọjọ́ Thursday, so ìgbà tó jọjọ́ Saturday, omi 7-7 yẹn àti Holy Communion, mo wá dà sí fúnra wọn, wọn á ní òun ni màá kọ́kọ́ fi fọ mọ́tò yẹn nù, òun náà ló dẹ̀ kọ́kọ́ fi lọ fọ nù, so ìjọ Monday yìí ni mọ́tò yẹn ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ iṣẹ́.
2: Ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti níjẹta.
1: Bẹ́ẹ̀ni.
2: Yóò mọ mú wá o.
1: Àmì Jésù.
2: Ẹ̀yin go change tẹ́ sanra wa.
0: Ẹ wo bọ́lá mi ṣe ń ṣe. Áńgẹ́lì ìtàn wọ́n sì tún lè ràn sí o. Gbogbo àwọn tí mò ń sọ yìí, wọ́n ra áńgẹ́lì sí wọn ni o. Ọlọ́run ọba ń gbọ́. Àìmọye ijọ́ tó ti ń gbàdúrà pé Olúwa, mo fẹ́ tí ó fún mi ní káà ìnstọ̀mẹ́ntà tí mo gbà ní ìnstọ̀mẹ́ntì bí ẹ ṣe máa sọ. Bọ̀ lẹ́yìn àdúrà tá a bá gbà lónìí, èmi mo jẹ́rìí, èmi mo jẹ́jẹ́, èmi mo jẹ́jẹ́ pé máa fún àwọn 3,000 ní anointing oil. Lágbára Ọlọ́run ní chọ́ọ̀chì lónìí, bàbá ti ń jáde. Ẹnìkan ni mi ò tí ì gba pépà tèmi náà o, tí màá sọ sínú omi. Bọ́lá ń bá fún ọ ní agbára láti join. Ẹnìkan níbo ni prayer wa lórí Facebook lónìí 6:30 náà ni. Ẹ bá wa tá à ń ṣe prayer lọ́wọ́ ní chọ́ọ̀chì, a wà ń bẹ̀. Lágbára ẹni tó láyé àtọ̀run. Orí Facebook àtorí YouTube nìkan màá wà láàárọ̀ yìí. Ẹ sì já mọ̀ wò bóyá wà lórí TikTok náà. Ẹ jẹ́ mọ̀ fi lè ṣe lọ. Ago mẹ́ ẹ jẹ́ sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí sáfíìsì lónìí, ẹ tètè dé church ní ago mẹ́jọ, ẹ bà wá nù àdúrà. Bó o dé méje, bó o dé mẹ́fà, bó o dé márùn-ún, ọ bà wá nù sọ́ọ̀sì. Ìgbà tí ó bá fi ẹ kúkú jẹ́ adé ní méje ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀. Ẹ mọ̀ bá wà ń bẹ̀, ẹ mọ̀ bá wà ń bẹ̀ ìyago tó bá dé. But ìsìn kan péré láṣẹ yóò sì parí sí 10:30 lónìí. Ẹjẹ̀ mọ̀ fi lè ṣèlú ẹnjìníà.
3: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́sẹ̀.
2: Ọkọ yín bi tẹ́ ti ń sọ̀rọ̀.
3: Anna Ayọ̀ní láti Matọ̀gun Lẹ́kọ̀ọ́.
2: Lẹ ti wá.
3: Bẹ́ẹ̀ni.
2: Nice.
3: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run bá mi kọ́ ilé yìí lákọ̀ọ́ parí.
2: Ẹ ti kọ́ double cent tẹ́lẹ̀.
3: Yàrá kan tá a ti kọ́ láti 2009
2: lè kọ́ yàrá kan.
3: Bẹ́ẹ̀ni. Ìgbà tó wá di 2022 mo wá fẹ́ sẹ́ndì 8,000 sọ́jà ọ̀dàn ọjà ọ̀dàn lọ́nà láàrọ̀.
2: Ok.
3: Mo wá mú ìwé tàfi máa sẹ́ndì owó májẹ̀mú. Mo mọ̀ pórí ẹ̀ ni mo fi ilé. Mo bá sẹ́ndì ẹ̀.
2: Ẹ bá sẹ́ndì 8,000.
3: Síbí.
2: Lọ́wọ́ bá bọ́ lọ ṣọ́ọ̀ṣì.
3: Lọ́wọ́ bá bọ́ sí ṣọ́ọ̀ṣì.
2: Ṣọ́ọ̀ṣì.
3: Mo bá bẹ̀rẹ̀ sí ní rò pé kí ni mo wá ṣe ìbáyìí Ọlọ́run. Ta ló fẹ́ bá mi gba ọjà jáde? Mo ṣáà bẹ̀rẹ̀ sí ronú mo
2: gbàdúrà.
3: Gàrí èlùbọ́.
2: Lẹ mọ ta. 8,000 wá yọ kúrò nú ẹ.
3: Wọ́n ṣàṣe bá mi gbà lọ́jọ́ náà nìyẹn ni mo bá pe ọmọ mi ọkùnrin kékeré. Mo ní mo fẹ́ sẹ́ndì owó tí ọjà ò pé ṣọ́ọ̀ṣì ni mo dẹ̀ ṣe mistake tí mo sẹ́ndì ẹ̀ sí o. Ó ní kí n má wọ̀rì. Ó ní gbogbo àtijọ́ ìta tí ń tà náà kí ni kí lẹ ṣe ń bẹ̀. Mo bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bọ́mọ yìí ṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn láti 2022. Ló bẹ̀rẹ̀ sí ní bá mi parí ilé yìí.
2: Ṣé ẹ parí ẹ̀ ni?
3: Wọ́n ti parí ẹ̀ o. A ti kó sínú ẹ̀.
2: Ẹ ti kọ́ tán.
3: Bẹ́ẹ̀ni.
2: Owó tẹ ẹ ṣe èsì san sí. Wọ́n mọ̀ ti fọ́ níṣẹ́. Ìyàwó ẹ̀ báyìí. Wàá mọ̀ mìíràn ní báyìí.

0: ọwọ́ yẹn lórí ìròyìn ayọ̀ kan wọ́n fi hàn mí yẹn ohun tí ènìyàn bọ́ ṣe láṣetì ohun tí àwọn kan dọlọ́n sí lórí ayé rẹ̀ ọlọ́run ò mọ sọ pẹ̀lú àṣẹ pé láti òní lọ kí ẹ̀mí mímọ́ kọ́ máa ṣe fún ọkọ rẹ̀ wo olúwa sọ fún mi láti ọ̀sẹ̀ tó kọjá ó ní màá bẹ̀rẹ̀ sí ṣe kò ṣeé ṣe kò ṣeé ṣe kan ní fi hàn mí yẹn gbogbo kò ṣeé ṣe ayé rẹ̀ n tí wọ́n pè ní mistake mọ̀mọ́ pé àṣẹ ni ó parí iṣẹ́ gbogbo kò ṣeé ṣe rẹ̀ gbogbo àṣìṣe rẹ̀ sista ìjọ ṣe àmì kó tó dalẹ̀ kó di ṣíṣe ṣe lójijì lọ̀rọ̀ rẹ̀ gbọ́ mọ̀mọ́ kò ní pẹ́ tí wọ́n ra mọ́tò fún yín ẹ̀ẹ́dùn ní mọ́tò sọmọ tó bá yín kọ ni ẹ mú wa kò ní wálẹ̀ àwọn yòókù náà ò ní wálẹ̀ onú ọjẹun ọmọ o ṣe gan o nice gbogbo ẹyin ara lé ìwọ náà jẹun ọmọ ẹwọ tó mú testimony ìyá yẹn jáde mi ọmọ tó ṣe tó fi ní àkúwọ́ sílẹ̀ tó fi jẹ mùkútún láti owó áńgẹ́lì kí ẹ̀mí mímọ́ kó sí ojú rẹ sí ẹwọ mi ò tiẹ̀ léròyìn gbogbo oríṣiríṣi nǹkan tí ẹ̀mí àwọn wòlíì ń ṣe ǹjẹ́ jẹ́ mọ̀ fáwọn kan ni wọn èrí áńgẹ́lì èyọ sí wọn kì í ṣiṣẹ́ kankan fún wọn ẹnìkan ní kí lọ fà torí pé wọn ètí ìdí ajogún ìgbàlà nínú ìwé hebrew chapter 1 verse 14 bí bíbélì ṣe sọ́nà mo ṣe jùlẹ̀ yẹn ó ní áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ akọ ni wọ́n bí tí wọ́n máa ṣiṣẹ́ ìjọsìn fún àwọn ajogún ìgbàlà ìwọ tó o bá jẹ́ ajogún ìgbàlà áńgẹ́lì ó wà dọ̀ rẹ̀ ó lè mí fi ń bẹ̀ yín o ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kọ́ ọ dá jésù olúwa mọ̀ gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà òní lọ́jọ́ àánú ẹja lọ church ẹyin 3000 kan tí mo ti sọ ìlérí fún màá fún yín because a tún lo àánú tí wọ́n yìí a sì tún lò lónìí náà a sì tún lò bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run títí ọ̀sẹ̀ yóò fi kanlẹ̀ ni àwa ti dé church látànà tuesday so ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ láàárọ̀ yìí náà ẹ mọ̀ tètè bọ̀ ẹ dé títí 6:37 nígbà tí ó bá di 10:30 a ti kúrò ní church and mo gba ọlọ́run gbọ́ pé ó ní ọjọ́ àánú wà ara àánú gbà ẹ̀yin wo lẹ fẹ́ sanre àánú ẹ̀yin tẹ́ ẹ rí ìdá mẹ́wàá lánàá tó rówó lánàá san ìdá mẹ́wàá rẹ kí gbogbo èèyàn wá rú ẹbu àánú ọlọ́run jọ jáńgẹ́lì mi ó ṣàánú mi ìjọ kan lọ kájú àdúrà account number ni fún ọmọdé àtàgbà tó fẹ́ rú ẹbu àánú 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde bí ìyàn ọba wọlé ẹlu eléyìí 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ló ní ó gbé jáde gbogbo ọmọ ọlọ́run ni kò rí gbogbo àánú mo ti máa sọ tó bá ti dọjọ́ Wednesday báyìí mọ́ fọre àánú ṣeré ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí dà ẹ̀ wá kúnlẹ̀ wá dọ̀ bálẹ̀ jẹ́ kí n gbàdúrà ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín náà ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé yín kárángẹ́lì sí yín ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kàkẹ́ tó gbàdúrà ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ní ìwé Psalm láti 31 títí wọ 36 Psalm 131 títí wọ 136 òní àríwẹ̀ parí ìwé sam ẹkúnlẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn tẹ̀ mark wedding anniversary yìí ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín so ráyé tó ń bá lọ yìí oríire ni wàá ṣe wàá gbádùn ayé wàá tún gbádùn ayé tí ń bọ̀ ọlọ́run ń gbọ́ ìdílé yín ò ní bàjẹ́ márèèjì rẹ ò ní dàrú so wárí bó ṣe lé lọ́dún kan sà bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan mà ẹ máa tinú ògo wọnú ògo àti nínú ọlá ọ wà rí pé ayé ó bẹ̀rẹ̀ sí san ju ti tẹ́lẹ̀ lọ happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 08081 71 65 66 ẹ send the message ire àtàánú kọ báyìí you are blessed it is well with you
1: Ojúmọ́ ò ní tún mọ́. oye alafia la kidiri luju orun onise owo nrerin muse onisowo nfeyin laaro kutu be lara onise ijoba ngba yagi yagi tori ba meji ko 32 fm ni won gbo 94.9 ojo ayo loni
2: 32 fm 94.9 laughter house ori oke tete premier mokola ibadan

0: Mo pàṣẹ àwọn ọfà fìṣẹ́gbáyé fìyàlógbà kó jáde la ní nàlẹ́sì Èkó Àdàbà mo rí ìran o gbogbo èèyàn ẹgbàdúrà pẹ̀lú ìtara Olúwa ẹ mú ìpọ́njú kúrò lára
1: mi
0: ẹ dẹ̀ yọ ẹ̀ṣẹ̀dá mi jáde nínú ẹ̀ àwọn àdúrà pọ̀ wájú mi mo máa ma mú méjì méjì ẹ lọ ìpọ́njú jáde. Kúrò lára mi ẹ wá gbé ìṣẹ̀dá mi jáde kúrò nínú ìpọ́njú ní yàrá ìpọ́njú ẹ gbé mi jáde ẹ gbé mi wọnú ọ̀rọ̀ oya mẹ́tùdáyà ní àkókò bí èyí ẹ lọ ìpọ́njú jáde kúrò lára mi ẹ gbé mi wọnú ọ̀rọ̀ ẹ gbé mi wọnú ìbùkún ẹ gbé mi wọnú ọ̀rọ̀ ẹ gbé mi wọnú ìbùkún ẹ gbé mi wọnú ọ̀rọ̀. Jésù Olúwawa Aikinda Mezundale ẹ pariwo Olúwa rán olóore ńlá sí mi ká tó wọnú iṣẹ́ wòlíì Olúwa rán olóore ńlá sí mi ní irú àkókò bí èyí àwọn aláàánú abánigbẹ́rù oh my God Mezundaya àwọn aṣẹ́nilóore mọ́wọ́
1: yìí
0: ẹ rán wọn sí mi onílọ́jọ́ àánú. Ẹ rán aláàánú sí mi, mo fẹ́ aláàánú, mo nídìí olóore, ẹ rán wọn o. Bàbá ọmọ ẹ̀ mi
1: ni mo,
0: ẹ rán aláàánú sí mi, ẹ jẹ́ ń wo wájú, kí n ro olóore, kí n wẹ̀yìn, kí n ro.

0: gbogbo ènìyàn.
1: Hear this everybody.
0: Tí Ọlọ́run bá ti débẹ̀.
1: Once God come.
0: Èyàn gbọ́dọ̀ wà nínú ẹ̀mí.
1: Man must be in spirit.
0: Sorí ìdí tó fi gbọ́ ètò tì.
1: The reason you are here to just spoke and
0: say. Message yẹ fi lọ bó ṣe
1: lọ. That the message went the way it is.
0: O ní pé wọ́n síwèé rántí
1: pẹ́. It's a book of rumors has opened up to you.
0: O tó máa ṣẹlẹ̀ tí wọ́n rántí bá
1: ṣe. And what you have been confirming so
0: far. Wọ́n máa mẹ́nu kan kéṣe.
1: They will mention your case.
0: Ohun tó ṣe yẹn.
1: That same thing that
0: prayer point yẹn máa
1: jáde. Will be your prayer point.
0: Ọjọ́ tí prayer point yẹn bá ti
1: jáde. The day your prayer point comes up.
0: Ní ogun rẹ ti
1: lọlẹ̀. Your battle is conquered.
0: Ọ̀tá kì í fẹ́ kẹ́yìn, ó ti ẹ̀ gbàdúrà tó yẹ kó
1: gbà. Ẹni bí tó ti wọ́n ti to pray the right prayers.
0: Wọ́n fẹ́ kẹ́yìn lọ́bi
1: tó yẹ kó gbà. Yóò tẹ̀lé wọn tó go to the right place.
0: Irú ìpàdé ìjẹ́bú òde àrọ́
1: wa. Like that program in ìjẹ́bú òde tomorrow morning.
0: Emergency ni.
1: Pàjáwìrì ló wà.
0: Láàárọ̀ yìí.
1: This very morning.
0: Gbogbo wa máa pàdé.
1: We are all meeting.
0: Lago mẹ́jọ
1: la pẹ́. 8 AM this morning.
0: Torí nǹkan mẹ́ta ni.
1: Because of three things.
0: Gbogbo àwọn tó ti fẹ́ẹ̀ lè rí.
1: Those that have failed before.
0: Gbogbo tí ayé ń bèrè Ọlọ́run wọn.
1: Those that what is asking them, where is your God?
0: Àwọn gan tá ti ropin fúnra.
1: Even they themselves have written themselves.
0: Wọ́n ṣàwọn sì lè padà
1: nílé. That can I still make it again?
0: Àwọn yẹn kan wá wà.
1: There are some.
0: Nínú àjàgà ìsàn.
1: In that yoke of sickness.
0: Ọ̀tá máa gbé sí wọn
1: lára. Enemy put them there.
0: Ṣé ìyanu bí omi?
1: Miracles like water.
0: Like
1: water.
0: Ọlọ́run tó ṣe ìyanu.
1: God that performs miracles.
0: A ṣe kan bí òjò, àárọ̀ kan bí
1: òru. He will bring some like sun, some like rain.
0: Ọ̀gbàgbà tí gba láì
1: lára. The great deliverer is he.
0: Abiyamọ bọja
1: bọ. The great parent of all.
0: Mi ìlú mi lẹ̀
1: mi ayé. The one that shakes all.
0: Ní òkè.
1: The one that shakes the heavens.
0: Mi gbogbo ọgbọ́n.
1: Shakes the whole
0: world. Bàbá mi ajá mọ́ màlá.
1: The one that fight without
0: limits. Ẹ̀rù jẹjẹ létí
1: òkè. The great fear by the sea.
0: Àìsà.
1: Sir.
0: Gbogbo bí tí ẹ bá wà.
1: Anywhere you may be.
0: Ẹ wá gbogbo ọ̀nà.
1: By all means.
0: Gbogbo ẹyin tí àjọ ṣe pàdé ti last time.
1: All of you that join us in last time program.
0: Ẹ jẹ́ pàdé mbẹ́lẹ́.
1: Please let's meet there today.
0: Ibi ò ní báyìí.
1: Amen. Ibi ò ní báyìí.
0: Orí yóò ní gbàgbọ́.
1: Amen. You don't be
0: sick. Bí Ọlọ́run bá dẹ̀ rányàn sẹ́bi wòlí.
1: If God send someone else as a prophet.
0: Á dàbí pé báwo máa ṣe ṣe.
1: You be thinking how will I do it.
0: Wọ́n ti prepare òróró tán ni fún ẹ̀yẹ.
1: The way to give you as a prepare.
0: Mo kígbe o.
1: I am announced.
0: Omi yẹn a ti parí
1: ṣe. The water too will be worth on it.
0: Sugar àti yọ̀yà ti
1: parí ṣe. The sugar and salt has been worth
0: on. Mẹ́rin náà ni
1: fún ẹ. What is the most to give?
0: The same thing ni Ìkòròdú.
1: Also in Ìkòròdú.
0: So eyín Ìkòròdú.
1: Ìkòròdú.
0: Aago mẹ́wàá lẹ.
1: 10 PM
0: la máa bẹ̀rẹ̀.
1: We will start the
0: prayer.
1: Thank you Jesus.
0: Ragudi
1: Azi. Thank you Jesus.
0: Ẹnẹmẹrú
1: Ọ̀sán.
0: Abalẹ̀
1: Gèdè.
0: Olúwa wípé.
1: The Lord says.
0: Àkókò tó.
1: Time has come.
0: Táwọn èèyàn máa fọ lókè.
1: For people to speak at the top.
0: Ìwọ́n dẹ̀ ni number one.
1: Àyà number one. Ẹ̀mẹ̀.
0: Ẹ̀mẹ̀. Fọ lókè.
1: Ẹ̀mẹ̀.
0: Tí Ọlọ́run ò bá fẹ́ kó sí pàdé.
1: If God did not want to in that program.
0: O ní gbọ́ mi
1: o. You will not hear me at this time.
0: Tomorrow. Yóò wá ní kí n parí iṣẹ́.
1: You know that if
0: you. Ìkòròdú.
1: Then Ìkòròdú.
0: Low cost bus stop.
1: Low cost bus stop.
0: Ní Sábò.
1: At Sábò.
0: Ìkòròdú.
1: Ìkòròdú.
0: Yóò dá fún
1: yín. Ẹ̀mẹ̀.
0: Ìjẹ̀bú òde.
1: Àti ìjẹ̀bú òde today.
0: Màmá retí
1: ẹ. I'm expecting you.
0: Torí agbára Ọlọ́run.
1: Cause the power of God.
0: Kò sá kiri.
1: Has never won.
0: Engineer.
1: Ní
0: ń gbọ́ àwọn èèyàn.
1: Let me hear this people.
0: Sọ̀rọ̀
1: wọn tó testify.
2: Orúkọ mi ni Lady Evangelist Funke láti Lúgbé. Mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ohun láti Ọlọ́run ṣe inú ayé mi. Dó mo máa gbọ́ program tẹ́lẹ̀ láti orí rédíò. So ìgbà tí wọ́n ti fún wa ní quick notice, mo ti kọ́ Lekan ti láti 2023. Mi ò tiẹ̀ bọ́dà àti lọbẹ̀. So máa yẹn wá fún wa ní quick notice. Mi ò gbégbèsè gbòdì èrò ọkàn pé à á lọ gba ilé mi ìmọ̀ àtọkọ mi àti gbogbo àwọn èèyàn tájọ wà nílé àwọn mẹ́ta la ń gbé inú ilé yẹn oníkálukú ní fúláàtì tiẹ̀. Máa yẹn ti rò pé kò sí wọn tó expect pé èmi nǹkan lè fi wọ́n lẹ̀. But the to the glory of God, gba ọjọ́ kan mo ṣe lọbẹ̀ nìyẹn. Ilẹ̀ iyẹ̀pẹ̀ tí mo bù wá láti orí òkè Ògo Nìbàdàn, mo wá gbé àárín pálọ̀ pálọ̀ nínú ilé yẹn. Mo wá gbin iyẹ̀pẹ̀ ti orí òkè Ògo yẹn, mo wá bò mọ́lẹ̀ ńbẹ̀. Mo ní Tọ́lọ́run sáàmù òjò bá ti kọ́ ilé ìparí kí lálọ́ọ̀dù tó dé. Pé ṣe ni máa fi bínú ju rédíò mi máa jù sínú odò yẹn. Pé tó bá ti kọ́ torí má ni ti rò pé à ní option láti 250.
0: Ṣé odò wà lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn ni?
2: Ó ní odò kékeré tí òjò máa ń gbà kọjá lọ kì í ṣe pé ó pọ̀
0: bẹ́ẹ̀. Ibẹ̀ lẹ fẹ́ ju rédíò yín sí.
2: Mo níbẹ̀ mo máa ju rédíò yín sí. Ìgbà tó pè nìyẹn, àwọn yẹn ti wálé wọn ò rí lé ju pé kí ni wọn ò lọ́sàn ju pé kankan ṣàkútú kọ̀ntínú bẹ̀ yẹn. Ó ṣe pè mí ni mo wá fún ni on the 5th of January kó dó fún mo ní lálá olóhùn lè dúró. Ó ní owó téèyàn bá fẹ́ gbà pé ending of December lèyàn lè gbàjọ tó bá fẹ́ gbà. Mo ní kó ṣàdúró ní rárá wá ní òkè kò sí wàhálà. Gbogbo nǹkan tí mo ní mi ò mọ̀ kó le tó. Àwọn tó ń kanlé ní màdá wọn ṣàmà ní igi ò le tó. Wọ́n ní zinc ò le tó gbà tó yá gbogbo ẹ̀ ṣáà tó. Débi pé igi tó ní kò le tó ó tún wọn tún fi ṣe lọ́gìn POP. wọn ní madam olóhùn wà lẹ́yìn o wọn sá máa sọ bẹ́ẹ̀ máa ní olóhùn sá mọ ojó o fẹ́ dúpẹ́ ní olóhùn pé olóhùn parí lẹ́yìn ẹ èmi àtàwọn ọmọ mi ibẹ̀ la wà báyìí ọ̀rọ̀ ló máa pé oṣù kan tí a ti kó síbẹ̀ tí òun dẹ̀ tún máa ra rédíò mi láàárọ̀ láti bá ti kúrò ń bí mi ò lóòdù yẹn mọ́
0: ẹ sọ rédíò nù mọ́
2: mi ò sọ yẹn nù mọ́ mo fẹ́ ra tuntun mi láàárọ̀ la lọ́dọ̀ mala tó máa lá òdùdù yẹn lọ
0: irọ́ ni o
2: ó tọ́ ni o
0: somebody shout hallelujah o
3: yóò dà fún
1: mi
3: sórí ẹ̀ ní ọjọ́ west
1: today be wednesday
3: gbogbo ẹ̀yìn tí ẹ gba ìpè
1: yìí all of you that believe in this commission
3: wọ́n fẹ́ dá nǹkan padà fún
1: yìí since about to be restored
3: to the world
1: lift up your hands
3: sọ pé kí láyé ti gbà
1: náà what does the new one take it from me
3: mo gbà
1: pa
3: kí ni wọ́n ti gbà.

0: Radio me. 32 FM to okay.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Sade, kusi oko mi. Obi yara igbalejo mi ati yara idana mi se mo ti won bi abi titun.
4: Mami,
3: sugbon duro na. O se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin.
4: Hypo ke.
3: Beni, awon kokoro ifojuri ki igba lero. Tori na lawa na se gbodo ma pese abo lojojumo pelu hypo.
5: Ma gba fa awon kokoro ifojuri da bo bo ile re pelu hypo.
6: I'm in love.
7: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
8: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you? Don soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútún fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìrọ̀rùn bíi power banks, chargers and charging cables, earbuds tàbí headphones. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nkan. Number 31C. Post Shopping Complex ní Dojuko Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tìkan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
9: Èmi ọmọ yín náà ni o, Jolly Jani. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
10: S-E-L-A-R-R-I-E. Salary.
9: Ah, bọ̀dá mi. Ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lókun ìgbìyànjú. Ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
11: T-U-R-M-E-R-I-C turmeric.
9: Ẹ káre. Pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
12: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa. Olùyípadà ayọ̀.
13: Nídìí tá a fi ń ṣètò tó yẹ, tá a sì tún ń gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
14: Ó nídìí.
13: Ó nídìí tá a fi ń tara sàsàsáré àtijẹ́ àti mu lójoojúmọ́.
14: Ó nídìí.
13: Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú ogun M&B paracetamol, the red one, jagunlabi abara pupa lójoojúmọ́.
14: Ó nídìí.
13: Lọ́gán ní gba ara ríro yọ lágọ̀ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá. Nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́. Oògùn M&B paracetamol, the red one, jagunlabi abara pupa ni kó o fi dá padà síbi tó ti wá.
14: Ó nídìí.
13: M&B paracetamol, jagunlabi abara pupa dára fún àtẹ̀bí rẹ. Ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan. Bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì, tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol. Ó máa fún ọ ní ìtura lágán lọ́wọ́ kan.
15: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
16: Ó ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù àìsí ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́? Ó yá jẹ́ kí ọkọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
17: In Christ Nature Word Church, lápẹ́ iṣẹ́ ìránṣẹ́ apọ́sù Joshua Akinleye Bamihan. Ìránṣẹ́ Ọlọ́run alàyè tí ò foríbalẹ̀ fún Bali ni Ọlọ́run fi ìran májẹ̀mú orí àgbélébù Covenant of the Cross. Ìwọ náà darapọ̀ níbi ìpàdé àdúrà májẹ̀mú orí àgbélébù ẹlẹ́ẹ̀kan lóṣù mẹ́ta àkórí tosù wípé Olúwa ti pa á mọ́ fún mi. And the Lord had hid it from me. Kí ló ń bọ̀ nínú jẹ́ tó ti sọ̀rọ̀ tínú lé lórí? Má bọkàn jẹ́, Olúwa ṣetán láti nu omijé gbogbo nù. Friday ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún yìí ni ó bẹ̀rẹ̀ láago
4: mẹ́jọ àṣálẹ́ sí mẹ́fà òwúrọ̀. Friday 12 June of this month 8 PM to 6 AM. Apostle Joshua Akinleye yóò mọ fàmì rọ́gbà gbogbo ogun ọlọ́jọ́ gbígbẹ́ jẹ́. Díẹ̀ lára àwọn olórin ẹ̀mí ọjọ́ náà ni Lady Evangelist Oladipupo Araire, Timi Sars, Bukki Praise pẹ̀lú Fàmì Voices, Gbọ̀ngànlá in Christ Nationwide Church, Kilometer 3, New Ife Ibadan Expressway, Nigerian Beauty Junction, máa gbọ́ òbítíbitì èrò lọ́jọ́ náà. Fún ìgbàlà, ìwòsàn, ìdáde, ìtúsílẹ̀, rí i dájú pé o farahàn níbẹ̀ o. Fún àlàyé tó kún kẹ́kẹ́, ẹ pé 0803-242-5735.
11: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
18: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
11: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
18: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
11: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
19: Ma wo mi bi mo se fe yin
20: mo n gbo ta ti 2 FM
21: 32 FM 94.9
22: abẹ rọlọ ara ile atuke pe ka bo le kan si o 32 FM 94.9 kan ni aderin po sonu jọ bi e pe daro kan mo comrade ile no ya kan ni boya ifasi fe
23: no boya ka bo si bi omi eti o tun ni se pelu oro ile de wa Nigeria no ni eti ya damo len lo ni se pelu in to ni se pelu isakoso to wa lo de bayi won ni pe ato eti won gun le da okay pe bi kan se gbewo lori ona ni ofe me nbe won wa ka awon asori ti are ti se lara awon asori won ni pe awon akeko ti won lo bi million kan bayi won ti ni anfani si oro owo iya bakan na igbese atunse en to ni se pelu owo ri ati awon nkan mi sugbon eni atoda e si gbe lori eto raje orilede wa Nigeria bawo la se le mo pe eto raje da nigbati o ri pe awon araalu ten se tori e se gan ori nta won won ni opopolopo le ase bi awada le kan aya ni jemo kodun pomo o ti di ayo awon eyan le bayi pe elomi ti e ma be pomo nsa ni ke fun mi gas ti atun wo po je rorun fun awon eyan ti won kede ngba kan wi pe won se ato gas fun awon kan ni gas lati je ki won ku ni abla pe an dana ge ki gbogbo di green something e wo si 2025 ni gas bayi won la eyan tin pada si pe won lo igi won lo edu na mo ri apo edu nigbati oko n gbe koja lana apo edu te ba ri apo edu mo tobi tele nigbati eyan gbe apo gari ni o ti ru
24: eyan
23: owo itun owo itun owo itun ma won e ti ka wo ta ba mo pe eto ro ajeda lara ta lati mo ikanu awon ti won je amugbalegba ni pe inti covid ti yan dada ni pe apo a n lo bi 230 million
24: apo ju china lo
23: apo ju
24: china ya lo seri akoko nti mo ko fe mu wan be ni pe te ba fe je ki awon eyan mo isoro ti a ni lolede Nigeria ni pe ona meta merin ma gbe si ijoba awon araalu awon ta gboro won ka so pe mo je o baje pe ko gboro baje awon mo je o baje aba awon to je pe iwa aka ni be lokan won e je ki won mu won to wa soro ribe na ni ijoba ijoba ti o ba ni tumo dandan ni ki nkan mo re bo se ri yen toro ba ri bo se ri se bi awon ase won le won ni ase kun kankan le klo te mo tante ni pa mo le na ko to di pe nkan mo bo wori fo moralu laaro alaaro ni si iya to gbon fun ri pe kini gas ti fe tan mo ya ko ti ko mo lock up be kin gbon ti won wi so o wa da bi pe ita fin ra meji meta wa pe la fin ra yo kan nisin now e ja jo wo nta gbo se edu te so lo wo edu ni kan le so ni success water nko ora bi gba tanra
25: eyin tun mu mi lora
24: ki la npe
23: eyin ti ba ko fun yen
24: eyin mo ero aso ta se kini la lo ta mo mu gba
25: yen aso ta ni a para be
24: lola yen ti wa ro e o mi te wa le mu igan e mi ta ti nro ibi kan e di kan won gba mu yen je pe nro ku ro sinu coke ta won yen mu so e o tun mo si pe ibi ki bi ni wahala ti de e ja jo wo nti o le fi han lara aru le ijoba bile ijoba apinle ijoba papo gbogbo nti won nse eto won lori gangan ni won se ke se nto bara alu lara mu kan to bara lara mu ni eto eko nkan ti wo amo baba len to ti ku lo da gbo eru eyin te wa nbe mi o le tun se ta ba ni student lo nlo awon student lo te nfa won yen o dan to to je ko won mi le pari o je ko won mi le se sugbon sise wa le fun ti o lo se
25: eh olohun
24: se first class ti lo pa tun lo se ketra abi second class pa lo se nkan mo ni abi di e bi
25: ayo lori okada first class
24: so kile wa nso
0: so te so ni pe e tun pera wa awon ta ba yan 2027 yi yi e ja wo seru won na ko ni mo ti gbowo de ina ko a tun fe mu yi
22: comrade je nbe yin lebe kan sa seri awon kan ma wo bi ba je pe ota ajoba abi ko je pe tori pa wa ori je nbe la se ma nsoro o to oro to han de sugba data boys awa tu so fun yin pe black is white
0: wallahi ma se ma se won mo baba na
22: seri nigba ti a bere oro alternative to awon gogo epo yi ti won daba CNG awa kan kengba na an kengba na adeun ti jo baba se fun e bi igba ti emi nbo kankan ire mi nbe pelu mi ni omo re ti solojo ide ni now won ti wa convert awon esi CNG nisin mo lawon re nu mo kora to je pe gas na nlo kini reti won nisin ti gas ti won awon gogo epo le fi so pe CNG a serve as alternative gas lo tun ti wa won won ilegal nisin kini reti awa ti ele mo lo edu ngba ti ba tun wa change carburetor nisin emi gan die lo ku ki ba won supply carburetor ngba ton ta kini carburetor ton fi change si gas ngba yen mo fe market yen ngba na egba wo kini reti me kunu nisin sa mo to ko roko boko roko to ni
0: ah gas ta fi na o ya to si
22: ti CNG
23: se ko ni banyu na
0: lowo lowo ba ko ti mo ba sugba me lo wa nle tori te ba lo sona be adugo akati o jina mi ba si nisin atoku ada
23: be ni
0: ba je lawon yan to nbe
22: awon ni petrol to wa convert si generator
0: me me lo gangan lo wa nile ibadan wa igangan tawon yo ma lo te ba awon ti won lo san san gan won to bi ololohun bi gba ti po won so kila wa nso nbe na ni pe gbogbo eto ta la ta ba yi pada si a ile to gidi la we pale mo nti wa ka to po fun in ta wa mo se ni pe in to sati ba wa mu ni e wo bi ko ba wule won owo ka kiri awon yan pa ololohun won se gbe la america won pa ololohun sugbo bo se ni ko lo to ti o ba foju po loni 2000 years epo ti won lo nbe ni US mẹ́lá wa ni ha nisi ala ni Dangote ti wa Dangote wa businessman owo lo fe pa o to kekere si awo din kini ni ke po ni kan lo ni boye to ni kan lo so ni pa wo ni ijoba to ni le merin to ta wo enko to wo ole enko ati sa MOU si pa lawon kan nisi a ti riri kankan ti wa lanfani so in to le mu
23: Ghana ni refinery mo ka ni won so e ninu ti filana 1 million buy ni won send ni won send refinery won
0: ona meji ni nkan fi ni Ghana kan lo ni refinery omo lu yin lo ni refinery
23: nbe eh ro be
0: imbo mo ti ni
23: ah etori ni Ghana ah
0: gomina kan be te pe to ni ni Ghana gan e je da kale ru
23: le mo sa ti minister won to nka lana nbe ti won se
0: call
23: captain
0: eyan ti ku
22: eh
0: amo to ni si ni Ghana awon ton ti sejoba ni kan tun rululu gangan e mo ye ile ise nkan tan ni
22: won ti tun ka won kan na ni mota na awon refinery kan keke awon ni Jordan Lebanon orisisi
0: ti mi ba da pe won ni nbe sugbo won yi kini fa na ni pe i need fair
23: e ma be kule ti iru nkan ma kule ti o file da kale na ni
0: won fi dale won to ni won mu won mo a mu yin e ko le mo ko lo be still na ilu lo fi ngbe laruge e wo li kan nisin kini a nte card ase gbe nisin ile ise kan South Africa in lo tin gere Nigeria for 12 years won ese pin gita pe ro ile ise Nigeria e me gina e mo lo kawo na le mo ri data ngiri lo kan ri card gidi lo awon nkan o ti long overdue e mo tawon ese ni won ba lo ile ejo ngbe ki won ti fun won lanfani ti o ye kan se ka omo Nigeria kan ri ese South Africa eyin le nlo kini wan bi ten gbadun re ko so mo won wa tun ni ko so mo Nigeria nkan ti se le se yen won wo ti ni complain bayi awon ati wa ku sona bi ja pe ile ise Nigeria yin e ma se awon kan yi n to ti long overdue n to ri pe e n jere nbe e te ki nkan mo won e lo wo e mo ye free court gba won lo se lu wa ngba ni
22: e to si yen governor kan laye yaradua awon toro kan so jade ki lo enu uri badu kan lo wa me ni FCC gba yen ni
0: oni
22: ah ah den de oro to jade ngba na to da ko awon melo la probe ma e ja mo je werewere just one ale
23: ayan ale kina on kan yi 0705-5009-40809-7949 plus 2349-06-2009-40 number ti e pe si e karo
1: e karo sa
22: e karo sa
1: ikinu ko mi la ti apata na ona Nigeria se ma je kura ni la ko ja wa lenu gbogbo àwọn africa ní ìyànjú lórí wa àti sáwọn north africa ìdásílẹ̀ ní gbogbo àwọn dákọ̀ dákọ̀ sẹ́ka kan sí yòókù ẹgbẹ̀ tó tọ́ka sí èyí tó tẹ̀sí sọmọ nọ́mbẹ̀ bákọ̀ gbogbo ẹkùn ṣe lọ́gbà africa ṣe pé kò gbọ́ sí ọmọ asá títí jésù fi dèrè káwọn ilé ìdákọ̀ sí ẹkọ̀ tí sẹ́nà ni àti máa sọ dọ́dọ́ mẹ́wàá
22: ẹwẹ so
25: awa nu o e ka ro
23: so e ka ro
2: yes sir
25: yes sir
2: dari oro nigeria o ma nse mi lanu ori pe afun awa ta je mo ni ya gan ah mo nkan to kan loro wa to ba ti tun mi na be ready ati agolorize kokan ewa kan ato pa so kan di adu tele won idi pe oro wa o se loju tun yen dari nigeria awon joba ta ran pa nse lo lowo yi won ko mo mo wa fu ni ra kun ni ra ko mo nigeria ni okay je bi e je won loko me ta won ti bo de jile ti dara tu wa ni wa teni yen to ba ise lo to le je won wa lati wa tun nigeria si wa e to je ko du jodi mejo buhari to je pe di same thing ko yi o dara ke o to lara mo ya je je lo tu bi mo bi ni to ye ko tu di de gri ka ma so pe awa so pe idile won o nda keri be ti ta ya ti won lara mo nigeria o ke ni se won ko lara ja tu wa won de won ni 2000 ya ni ja gbadi le ka bi pa bi la bi 3kg abi ra 1kg e to se yin se yin se se yin la ba ma tu ante tu adi fun keri gbogbo e video ma so mechanic ni keri de won e ti engine ti won se yin ko le pe omo nigeria e ma je nkan yin yin ni ra lo e lo kole pe mo to nkan ba ni ojo ba e ko ni to je nle o ba tu pada di ni ra fun wa ni ojo wa di tori bi pe ko le rorun fun wa keri kini ti won lo fun gas yen ara moto no ti yo so di mo na si gas e wo gas e de mi pe ba lu fun moto e wo ba moto to nlu o ma fe ko to start to je di fun ba se ti to je di ju awon moto wa ninu go yen ta won gbo kara mu ko e da ko je ko ki joba ta won le
23: ise ti lan be
25: ise ijoba o se mi lori
23: kan jade lori
25: e to man du mi ni ka won e ma so pa ara ni araalu hospital araalu wa ni ki le be ki lo se
2: Okay,
25: well, I'm not
2: talking about it. Okay, Rosa. I'm going to go to the Nigeria Shibako. I'm going to go to the Nigeria Shibako. I'm going to go to the Nigeria Shibako. I'm going to go to the Nigeria Shibako. Àwárí ọ̀pọ̀ tá ń ṣe ń yóò wà nínú àwọn tí a gbé kalẹ̀ ju kí ọkọ̀ wà mẹ́tò lè ṣe kankan tó ní méjèèjì.
23: Ẹ ṣeun. Ẹ káàárọ̀.
3: Ẹ ṣeun.
23: Orúkọ yín àti ẹ ti ń pè.
3: Mr. Ojo láti airport.
23: Ẹ ṣeun.
3: Nípa ọ̀rọ̀ ètò ààbò kí ìjọba jọ̀ kí wọ́n bá wa mójútó. Mo ti ń ṣẹlẹ̀ níbi iye ọ̀dà kan dá. Wọ́n tún à ń pariwo pé àwọn ọmọ kan wà nínú igbó. Wọ́n tún ń ṣe bí wọn rádì kí àwọn ẹgbẹ́ kínní ní ọ̀sùn àwọn jàǹdùkú wọ́n tún tẹ̀lé wọn wọ́n tún ní yẹ̀bọn ọlọ́pàá wà mẹ́ o wọ́n wà mẹ́ ọlọ́pàá dúró gogogo wọ́n sì ní yẹ̀bọn tọ́ba dásì kò gbò gangan kọ́ kí wọ́n yìn wọ́n gbé bọ́m̀bù ta àti ń sọ pé ètò ààbò ọ̀dà táwọn yìí ní ìsìnkú bá parí ibò ní ìsìn àwọn tí ń yẹ̀bọn wọn ò ní gbàgbọ́ lọ́wọ́ wọn ọlọ́pàá sì ń ríbọn lọ́wọ́ wọn ẹjẹ́ awobi tá a bára wa dé ìlú yìí ó sì gba bí ẹni tó sọ̀rọ̀ tán nìsín ẹgbẹ́ yìí ni ọ̀mọ̀rú ẹgbẹ́ ilé
23: ẹ ṣeun
3: kó ní bàbá wa ni
23: ẹ ṣeun
25: ẹ ṣeun
23: ẹ kààrọ̀
25: bí kálukú ṣe kọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni
23: ẹ ṣeun.
2: olóyè akitiyi ọmọdé yìí bákan náà pàpọ̀ àbàrò ẹ kú iṣẹ́ ẹ gbogbo ìtajà ẹ sọ ẹ tó bá ẹ̀mí ju àwọn ọmọ yẹn ètò ààbò yẹn ló bá mi jù ó bẹ ipò bẹ federal government ẹjọ tó yọ lọ gbogbo àwọn security assets bàtà nígbà gbígbìrì láti kó àwọn ọmọ ẹ jáde kẹrí tí àbájáde gbé ìgbẹjọ láti kó àwọn ọmọ ẹ káwọn ọmọ yẹn jáde kúrò mi lọwọ yẹn ọlọmọye kí ni ìtúṣe lẹ.
23: Àmì ọ̀gẹ́gbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ti pàṣẹ fún gbogbo àwọn tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àti àwọn tó jẹ́ ìsọmọgbẹ̀ẹ́ rẹ̀ láti rí dájú pé wọ́n dọ̀la àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ọ̀hún láì farapa. Bẹ́ẹ̀ náà ni wọ́n pàṣẹ wípé gbogbo àwọn nọ́mbà àwọn ọkọ̀ tí ò bá ní ìkọrúkọ sílẹ̀ àbí tí wọ́n gba kinní fún pé kí wọ́n máa dọdẹ wọn tí wọ́n gba nọ́mbà plate fún kí wọ́n máa dọdẹ wọn. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀.
25: Ẹ ṣeun sá o.
2: Nǹkan kan ni mo lọ fẹ́ sọ. Lórí ní time of regional government, there is no more problem. Oníkálukú mọ mo ní ṣe ń kẹ́ ẹ̀. Kí ló dé bá a padà sí regional government? Ìdáyé nígbà jẹ́ àti ìpẹ́ náà.
5: economy, security, everything.

0: Ẹ̀sùn.
1: Ẹ lọ.
2: Ẹ kàárọ̀.
1: Ẹ kàárọ̀ Mr. Lambo.
2: Mọ́mí Elizabeth, ẹ kàárọ̀ bá.
1: Ẹ kàárọ̀, mo kí Fọ́nlá.
0: Ẹ̀sùn.
1: Mo kí àgbà Akin. Ọpọlọ yín ò ní dáàbò lórúkọ Jésù. Láti tó ẹbẹ̀ mú ní jóná.
2: Àmì o, àmì kókó bẹ́ẹ̀ tí
1: yóò fọ. Ìyá Elizabeth ni látọjọ́. Ṣé ẹ mọ iye tí àwọn ìjọba tán wà níta? Ṣé ẹ mọ iye tán bá gáàsì tà? Wọ́n bá gáàsì ní 250. Wọ́n gba ní 250. Ẹ wo iye tí gáàsì dà? Wọ́n wá létò ọrọ̀ ajé dà. Ṣé mo tí mi ní ìrírí ìjọba yìí rí? Ètò ọrọ̀ adìgbé dà. Ẹ ń sọ bẹ́ẹ̀ yẹn ni pé àtọ̀kára ni ọmọ orí ìṣẹ̀lẹ̀. Fífi àwà léwòsàn ni. Ṣé léwòsàn ni tẹ́lẹ̀ sí nara tí ń dìyàn? Gbogbo ayé gbẹ tán láì ro oúnjẹ jẹ. Akùnkì àwúrẹ́ gbogbo orí ìṣẹ̀lẹ̀ kò
2: fẹ́.
1: Àwọn ẹ̀kọ́ fi ṣàdá o tí ò bá yé wọn mọ́ tán jọ o kán gbé bẹ́ẹ̀ni tó yé.
2: Ẹ fọkànbalẹ̀, ẹ fọkànbalẹ̀. Bàbá ń ṣiṣẹ́ lọ́wọ́.
0: Ń tẹ̀sán fún wa lọ́jọ́ kan náà ni.
2: Bàbá ń ṣètà wa
0: lọ́wọ́. Ẹ kààrọ̀.
3: Ẹ kààrọ̀ ló. Ọ̀pá Yẹmi ló ń pa.
2: Hello. Hello. Ari.
4: Ẹ mọ̀ kó tó nu òrò kí.
2: Yes sir, kára ó lè sa o.
4: Mo kí bá mẹ̀tọ́ làákàyè wọn níjọba o.
2: Àmì Jésù Àlìfátíà.
4: Ọ̀gbẹ́ni Ọládélé Àkàgbé láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí mi ti máa ń wí, àlófin tó lógún ṣe ìyè ológun ló ṣe é kì í ṣe tàwọn alágbádá. Kò múnádóko fún àpẹẹrẹ ẹ̀wọ̀ Yàyà Bello. Ìyẹn pa agbádá kìíní. Ẹnìkan wù àbàjẹ́ ń jọ̀hún. Tán tún lọ fẹ́ wọ́n lọ dáǹkàrà pàdé rẹ̀ Lẹ́kọ̀ọ́. Tí ò yórí bẹ́ẹ̀. Ẹ wo bí ọyọ́ bá mẹ̀tọ́ tuntun ẹ wo China. Tẹ́ ẹ bá ṣe wà àbàjẹ́ ńbẹ́ ikú lè rẹ̀ ṣe. Tẹ́gbẹ́ wọ́n ń pa àwọn bandit láti gbà tó fi tó múnádóko wà ni. Wọ́n ti káwọ́ dáadáa ló ti kú ńlẹ̀. Àti àtúntò Nàìjíríà ó wà very important. Gbogbo nǹkan ò rí bó ti yẹ kó rí.
2: Ẹ ṣeun sá o.
4: Tá a bá lè rí méjèèjì ṣe Nàìjíríà ó mú. Ìmíì ti ń bẹ òfin mí ń bẹ ńlẹ̀ tá a lè ṣe 1930 constitution torí pé kò pé wọn.
2: Ẹ ṣeun.
4: Mi ò yẹ wọ́n change òfin.
2: Ẹ ṣe gan ni sá.
0: Ajẹ́ sílẹ̀.
2: Adúpẹ́ o. Táìmù àṣọ ẹ̀ ń tẹ̀. Ẹ adúpẹ́ lọ́wọ́ Comrade Àgbà Akin náà tí wọ́n fi àsìkò sílẹ̀ láti wá tún la àwa aráàlú lọ́yẹ̀. A ń múnú omi ọgbọ́n yín ọlọ́run sì ń jẹ́ kó gbẹ lágbára ọlọ́run. Ẹ kó tó di pé a máa lọ lórí ètò. Bó tiẹ̀ jẹ́ pé kò wúlò ṣùgbọ́n àwa róore lára rẹ̀. Ari kò wúlò ari óore lára rẹ̀. Ari tá a rí lára rẹ̀ náà ni Esther Olajumoke Olasupo. Orí ọlọ́run tó ṣe fún mi. Tó ṣe fún mi látara Peter Olasupo ni. Happy birthday darling. Many happy return. Surprise day. Long life and confetti. Tẹ bá fẹ́ ránṣọ tó fine. Ẹ wá gbé fújú mi mi o. Ẹ wá gbé fújú mi.
0: Láàmú. Ẹ
2: bẹ̀rẹ̀ sí many happy return. Ìgbọ́dọ̀ ọjọ́ kan.
0: Àmì àmì àmì.
2: Pẹ̀lú ògo ọlọ́run. Ètò ń bọ̀ kò ní ṣe ní ọ̀dọ̀ ọ̀dọ̀ wa ni ó wà.
0: Àmì o. Jésù Olúwa. Àmì àmì Jésù. Èmi ni Kúnlé Fani yìí. Ẹ kú kalẹ̀.
2: Àwa ni ẹ̀dá bíi Bọ́lá Lámìd. Ó tún ti gbà kan
5: náà. Ọba tẹ kí Nàìjíríà lè dá o.
2: Ẹ ṣeun.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kétékété ìkànnì dáti tú ẹfẹ gbóṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹmíà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: ju addition.
1: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
0: Gbogbo ẹ̀yà tí ẹ dẹ̀. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ mú àánú. Lákọjọ́ Friday 12, Saturday 13, àti Sunday 15 June 2020.

0: ẹni tá a fẹ́ sọ̀tàn ẹ̀ láàárọ̀ yìí.
1: Bàbá wa gbọ́ kí wa o bàbá.
2: Bàbá wa ṣọ̀ ń bọ̀, bàbá fún wa lọ.
0: Òkè o, ọmọ òkè o ní o. Òkè o ń bẹ ní ìjọba àbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́.

ṣeré orí ìtàgé. Igun àwọn adẹ́rin pò sónú láti máa ń sábà rí jù pẹ̀lú èdè. Eléyìí tí ń bẹ lẹ́nu ẹ̀ tí ń ṣe òǹkò.

0: àmọ́ lọ́dún 2025 ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀ sí. Ìṣẹ̀lẹ̀ alágbára yìí.
1: Má ṣe rí challenge rẹ̀ mọ́lẹ̀ arákùnrin.
0: Wọ́n aláriwo rárá.
1: Yóò bèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe. Má ṣe rí challenge rẹ̀ mọ́lẹ̀ arákùnrin.
0: Àwọn ẹbí rẹ̀ ọ̀pá láriwo. Wọ́n ṣe níbò ń kẹ́lẹ́. Ìṣẹ̀lẹ̀ alágbára ọ̀hún ni pé ó ní ìjàmbá mọ́tò.

0: àwọn tó jẹ́ olùṣerépọ̀ rẹ̀ tí ẹ jọ jẹ́ kọ̀líìgì olùbáṣiṣẹ́pọ̀ tí wọ́n ti kọ́ ń pa ẹ̀ orí àtẹ̀lédè kan tẹ́nìkan kọ wípé àwọn ń plan ọdún tí ń bọ̀ làwọn fẹ́ jọ wọnú oko eré kan káwọn ògbére kan jáde lóko ẹ̀ tó náà sì mọ̀ sí táwọn tí ń sa gbogbo ẹ̀ jọ mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tí ẹ kọ́ ń pa ẹ̀ wípé máa ń fún àwọn ní àtìlẹyìn gidi láòkó ògbà tán bá wà lóko eré mo ti ẹ̀gbọ́ gan wípé ẹni tá ń sọ yìí sì níyà láyé o tó sì jẹ́ pé ìyá ọ̀hún ò lójúmọ́ o náà ní ń tọ́jú ìyá yìí ẹjẹ́ ń ṣe kéde àti ìpolówó ọjà ta ni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ láàárọ̀ yìí ẹlẹ̀ ń bẹ̀ wọn kú òkàlẹ̀
1: aṣẹ́jú ní ká gbé sí rédíò mi 32 fm ti wà òkè
2: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
2: Ṣé mi ò sọ fún ẹ.
3: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
4: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
5: Buy Maggi chicken flavor, 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
4: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
4: so good together.
6: Guy, we don't talk since. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
7: Oh boy, you don't talk. How bad? You know the tire.
6: Now the new level be that too. This new MTN sachet bundle don't make life easy for me.
7: Brotherly, involve me now. Make myself the follow ya like you.
8: Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
9: Dangote salt give food ogbonge taste. Plus, it carry the Dangote name, who I trust. My people, time don't reach to shine eye when you reach your salt too.
10: Dangote salt. Choose quality. Choose Dangote salt.

0: àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Even in Niger, that hot pounded yam and soup can't wait because a penalty is about to be taken. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and 4 dedicated channels. Yes! Get the special offer, DSTV decoder, dish, and 1 month Yanga subscription for only 15,000 Naira. The FIFA World Cup, live on Supersport, only on DSTV.
3: Emi omo yin na ni o, Jolly Jani, mo wa ni tabai lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si, oya esipeli, celery.
4: S-E-L-A-R-R-I-E Salary.
3: Ah, but I mean, S-E-P-S-O-S-E-P-L-E, not the salary. Oh yeah, look me, Binyadu. S-E-P-L-E, turmeric.
5: T-U-R-M-E-R-I-C, turmeric.
3: Ekare, pali omu isebe, magi.

0: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
1: And this time, it's not just watching, it's watch and win.
0: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide, with subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTimes app or visit any StarTimes office or dealer outlet near you.
2: StarTimes, enjoy digital life.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
5: IDG, do solemnly swear to honor Burger King small chops, to cherish the puff puff, to hold the samosa down, to ride or die for the spring rolls and never allow the chicken grow cold. I solemnly swear to enjoy the Naija way at just 1,800 Naira. New Burger King small chops, just 1,800 Naira only. Available now at all Burger King restaurants nationwide. Burger King, have it the Naija way.
6: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
7: Màá mi.
6: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
7: yìí. Hypo kẹ̀.
6: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
8: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
9: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ọya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
10: S-E-L-A-R-R-I-E.
9: Sálárì. Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ọya lọ́kùn ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
11: T-U-R-M-E-R-I-C turmeric.
9: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
12: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
7: Yeah, mo gbe o. Data ti mo sese se ma ti tan.
3: Se mi o so fun e.
7: Jara e. Ma je ki phone e ma fi data re se ogle. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
3: Ero ibani soro la so le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
7: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
10: Ma wo mi bi mo se fe yin
11: mo n gba 32 FM
13: 32 FM 94.9

0: ẹ máa gbọ́.
1: Kí gbogbo ẹni tó ń jọyìn, kí gbogbo ẹni tó ń jàdó máa gbọ́ o. Ká máa mọ̀ wípé yẹpẹrẹ ni wá bí ewé.
2: Wọ́n lé èèyàn dáadáa làwọn mọ̀ wọ́n sí o. Lọ́jọ́ tí ń ṣe òkè òde. Wọ́n ní wọ́n ń lọ ni wọ́n ń bọ̀, wọ́n wà lára àwọn kọjinétọ̀.
0: Ọjọ́ ti ń lọ.
2: Fatai Adesina Okiki Oshin.
0: Ọkan pàtàkì nínú àwọn tó jẹ́ eléré orí ìtàgé. Adẹ́rìn pò sónú.
2: Àná òde yìí ni a ṣe ọjọ́ kẹjọ.
0: Fún ògúnná gbòǹgbò, abẹ́rin pò sórí.

0: àlàáfíà náà ló ṣe kókó lẹ́yìn àlàáfíà àlàáfíà náà tún ni ṣé ẹ̀bẹ̀ là ń bẹ adániwáyé pé kó dákun kó dábọ̀ kó má fi àlàáfíà ara wa kó má fi dì wá nígbèkùn gbogbo etí tó ń gbọ́ wa lọ́sàn-án tò ní atúnkíwa wípé a kú bójú ọjọ́ bó ṣe rí o ẹjẹ́ ń tó máa kí wa káàbọ̀ sórí ètò dókítà orí afẹ́fẹ́ 32 FM 94.9 níbi tá a ti mọ̀ ń là wá lọ́yẹ̀ tá a ti mọ̀ jíròrò lórí ìlera wa ṣé béèyàn bá lówó bí ò bá lálàáfíà ọ̀tọ̀ làwọn tí ò kúkú mọ gbowó ọ̀hún lọ́wọ́ èèyàn àwọn kan ń bẹ nílé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ bí wọ́n ti ń gbọ́ wa báyìí àwọn míì náà sì ń bẹ nínú ilé yálà bóyá àwọn ò tiẹ̀ rówó láti gbé wọn lọ ilé ìwòsàn àmọ́ gbogbo ẹni tí ń bẹ lórí àìkété àìsàn láṣẹ olódùmarè ẹ sàn gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera táwọn náà ń gbẹ̀mí ńlá ẹ̀mí tiyín náà ò ní bọ́ lójijì ẹ sì ní fọmọ ṣiṣẹ́ lágbára lọ́wọ́ àdẹ́dá ẹni wọ́n ń ké pè níyẹn ẹ̀yin náà ò ní padà dẹni gbé o olúbíńpẹ́ fàtóyè ló kọ̀ mí ẹjẹ́ máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí ẹ má wàá gbàgbé pó ṣe pàtàkì láti darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára gbogbo àwọn ìtàkùn èyí tó jẹ́ ti ìdọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ bí ń ṣe mọ́ pé fún asóńsó mídíà wa ẹ máa bọ̀ lójú òpó facebook youtube àti instagram a wà níbẹ̀ at 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ òun náà lẹ́ fi mọ́ wò wá tẹ́mí àti dókítà lọ́sàn yẹn mọ́gbàgbé mo máa ń sọ fún wa olúbíńpẹ́ òkà dókítà n tí mo mọ̀ ọ́ kà ó náà ni mo jókòó tí tí mò ń ṣe yìí ṣùgbọ́n àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà àwọn náà la máa ń gbé wa sórí ètò yìí láti là wá lọ́yẹ̀ nípa àwọn ìdojúkọ tá a máa ń ní ọ̀nà wo ńlá gbà tá a fi ní dèrò ilé ìwòsàn ní dìgbàdìgbà kí làwọn nǹkan tó yẹ ká ṣe kí làwọn nǹkan tó mọ̀ tó yẹ ká mọ̀ bí mo ti máa sọ màá tún dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tó mójútó ètò ìlera nípínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ náà ni mo tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn dókítà nílẹ̀ yìí mo dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n pọ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ wọn lórí ètò yìí akọ́ṣẹ́mọṣẹ́ dókítà elétò ìlera wọ́n ń bẹ lójú òpó ayélujára wọ́n ń bẹ nínú kùlùgbọ́nsáfẹ́fẹ́ yìí tẹ́ sì máa wò wá nípa àwọn tí wọ́n ń tọ́jú àìsàn ọpọlọ nílé ìwòsàn ńlá àti UCH bẹ́ẹ̀ ni wọ́n sì tún wà ní ibùdó tí wọ́n máa ti ń tọ́jú àwọn tí wọ́n ní àìsàn ọpọlọ tó wà lójú ọ̀nà ife àtijọ́ ìyẹn ò ní old ife road nílùú ìbàdàn ṣé wọ́n ní tá a bá pè rí akọni àáfíìdà lálẹ́ garara dókítà tèmítọ́pẹ́ farombi àwọn náà ni àlejò mi pàtàkì tí a jọ fọ̀rọ̀ wérọ̀ papọ̀ lónìí pàápàá jùlọ lórí àìsàn ẹ̀fọ́rí dókítà ẹ bá ń kí gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa nílé lóko àtìlẹ́yìn òde.
1: ẹ kúlẹ̀ o gbogbo ẹ̀yin bàbá wa àti màmá wa ṣe dáadáa la bá yín.
0: àtúpẹ́ ẹ ṣeun dókítà ó dà kọ ọjọ́ bí abẹ́rẹ́ àbí orí bẹ́ẹ̀ ẹ̀ ń gbà tí kinní ọ̀n bá ń lọ báyìí ni sì mo mọ̀ pé ẹ máa tó dókítà kí ni àìsàn ẹ̀fọ́rí lóòótọ́ gbogbo wa kódà ọmọ kékeré mi gan-an ti mọ̀ pé my head is paining me oyin ń fọ́ mi kí ló máa ń fà á.
1: ẹ ṣe àìsàn ẹ̀fọ́rí ó jẹ́ àìsàn tó wọ́pọ̀ láàrin àwọn àgbàlagbà ní gbogbo àgbáyé at least about half ìdajì àgbàlagbà ní gbogbo àgbáyé ni wọ́n ti ní àìsàn ẹ̀fọ́rí ní ìgbà kan rí. And àìsàn ẹ̀fọ́rí yẹn ó wọ́pọ̀ rẹpẹtẹ àní nǹkan tó lè fà á tí àìsàn ẹ̀fọ́rí ṣe máa ń wá ṣe mọ ọlọ́run ó fún wa ní ọpọlọ wa tá a bá gbé síta ó dàbí ẹ̀kọ́
0: jíjà bíi tí wọ́n ti pò
1: ẹ̀kọ́ jíjẹ tó
0: ẹ̀kọ́ jíjẹ tá a fi bù jẹ mọ́ ẹ̀mọ́ yẹn
1: bẹ́ẹ̀ni
0: bọ́pọ̀lọ́ ṣe rí nìyẹn
1: bẹ́ẹ̀ni bó ṣe wà yẹn bí ẹ̀kọ́ ló ṣe rí bíi paste so olorun wa se o wa yi bi gba to yi lewe
2: okay
1: gba to olorun yi lewe tan o wa se wa gbe sinu
2: nu agbari
1: nu agbari so nu agbari yen to olorun wa gbe sinu agbari bo eko yen o bo se wa yen ti won ba ti awon kan mi o ba si lare te yan ba fowo kan kuni eyan ni mo bi awon dunyan abi ko dunyan ṣugbọn ewe t'Ọlọrun wa yi
2: yen yo
1: a ma n pe ni imo
2: imosegun oyinbo
1: isegun oyinbo a n pe ni meninges
2: meninges
1: ben
2: ah mo tin ka doctor bo
1: so ewe t'Ọlọrun fi yi yen a n pe ni meninges ara meninges yen bi ewe yen te ba wo ewe ewe ta fi n ye
2: eko
1: momo eri ilala re
2: ben ben ben
1: awon ila yen ni won wa da bi pe o je bi blood vessels
2: oh bi isan
1: isan
2: okay
1: isan ti on supply eje si opolo
2: okay
1: ati awon ila kekeke be lo da bi nerves
2: okay
1: ti o nje ki ti opolo fi man gbe information lo sita
2: okay
1: si iyala oju
2: okay gaga bi nkan te yan se
1: and everything so aisan efori o le sele lati gbogbo awon nkan ti mo da ti mo daruko
2: yi okay
1: ida ko je pe nu opolo se pe opolo yen ti wa ninu agbari ida ko je pe o nwu ko raye jade o wa press lori agbari
2: okay
1: o ko da yala pe ko je pe nkan to cover opolo yen
2: eyo
1: ni o ni iyonu
2: okay
1: o nkan ti o cover opolo yen awon isan to wa nbe
2: bi bi tara ewe
1: eyo bi blood vessels
2: eyo
1: o lo ni iyonu
2: okay
1: o ko je pe awon nerves to wa nbe lo ni iyonu
2: okay
1: idi ti mo fi sini elewe sewe ni pe bi a se ma mo iru aisan efori to ma nse eniyan niyan tori pe eyan merin le wa ki gbogbo won ni aisan efori ko je pe nkan to fa aisan efori won o yato si
2: ara
1: nitori e la se ma so pe leyin ojo meta ti ko ba lo
2: lo ri dokita re o
1: ki dokita le so pe iru aisan efori yo nkan bayi yo nkan bayi yo lo mu wa so bi aisan efori so sugbon o wopo laarin agbalagba ni gbogbo agbaye and o je number 1 problem to ma mu aisan opolo o je number 1 ninu gbogbo aisan to ma ba opolo o ni efori
2: nje efori njo ni orisi abi ori kan na ni mo foyan se mo pe nigba mi elomi o so pe apa alaafia ori bayi o n fo mi so loruko
1: bẹẹni efori yi o ni orisi eleyi ti mo kọkọ ṣalaye se pe mo kọkọ mu ke le mo pe orisirisi lo wa ati gbọdọ mo so efori yi o ni orisi a ma n pe awon kan ni primary headache
2: okay
1: efori yen o wa a le so pe nkan bayi lo fa
2: okay
1: awon yen number 1 to wọpọ ju n la ma n pe ni tension headache
2: tension headache
1: efori to ma dabi pe igba teyan di teyan di
2: eru
1: no bi band bi eyan wegele ta wa ma sanyan laniwaju ori bayi mo eyin ori tension ohun de lo wopo ju efori mi to tun wa o la n pe ni efori migraine migraine awon eyan wa n pe eyan sa wa n pe sa
2: efori itulu se nkan
1: se ona mi mo ọpọ gba ke migraine yen apa kan ni ti ma mu yan ko dabi tension headache to ye ko ma dabi igba teyan so
2: tori o wuwo bi gbe yen so nkan mori
1: mori ọtọọtọ ni ikete awon yen awon efori to ma n gba ni olosoosu efori olosoosu a ma n pe won ni example yen o ni cluster headache de pe o ma wa bayi bigba teyan ti mo to nbo teyan ma dira fun pe ojo bayi lo ma nwa ojo bayi de ni ma nlo normally a o ti desi iru a toru efori yen na tu wa o gbogbo ele ti mo kayo yi primary headache kini awon efo bo atuwa ni awon kan ton pe ni secondary headache iyen that is pe ko nse efori to ba awon ele ti mo so to je pe aisan mi lo mu yen wa to mu efori wa o la se npe ni secondary headache that is the headache came as a la as a result pe nkan kan nsele ni o na npe won ni secondary headache iru ele to wopo ta npe ni secondary headache yen o ni bi en to ba ni jejere ninu opolo to je pe orisha ma nfo sha iru awon yen la ma npe ni secondary headache.
2: Dokita temi so pe mo se nwo enu yin enu to seri iru ite so bi secondary yen awon kan wa bi Yusuf Olorun Toba office wa nbi ni oga mi ni sugbon lowo lowo bayi ninu kulu emi si lo gare lowo lowo bayi tebi ba npa ri amo fo Krista ebi tori ba nfo ti ebi ba npa ori mo fo se tebi ba npa yan na iru producer mi tojo lotu mi na ni si ya ki lati se eyin lucky thomas ti ebi ba npa won ori amo fo won se o to ni pe ebi o le jori omo fo yan na sara won secondary headache na
1: beni ebi le mu ori fifo wa ani nkan to fa ori fifo yen ni pe sugar
2: okay
1: ta sugar o ti lo le niyan
2: sugar ti lo sile
1: beni oun lo se je ki ori fifo wa so ori fifo to nwa nipa ti ebi to ba npa yan yen on so pe ounje asiko ounje ti to pe sugar ti to opolo nkan to opolo ma nje ni sugar
2: eyin dokita yin ni suru eyin na le si tun so pe ka ma tun je sugar
1: be ni ki se ru sugar awon oni koro ta nkan je tori gbogbo ounje ta ma nje
2: okay
1: well yara wa yi o ma break down si nkan ta npe ni glucose okay. Glucose yen la wa npe sugar
2: ke se ru sugar ta wa nra bi olomo bi oni ti won ba wa dinu ora bi ora yo di
1: rara be je wa yo di glucose be je rice yo di glucose be jamala yo di glucose
2: 32 fm 94.9 koni ta tin derin po sonu dokita ori afefe na le to je lo soju oja kin tun pada de pelu dokita temi tope farumbi toju bere yin sile fun dokita basiko to ba to won soju opo le lucky thomas jaluju oja o ma la je ni wa
3: aseju ni ka gbe si radio mi 32 fm ti wa oke Show jo se nte siwaju ohun mimu ti sagbara adotun to gbagboro kan free data energy edegbeta naira pere ni rati e loni free data energy dari isakoso re
4: àwọn àṣírí kàǹkà àti fìdí àgbà kalẹ̀ tí mo ọmọdé yọ tí wọ́n bá gbọ́ ohun tó ṣókùnkùn sí wọn.
5: bákan ni mi sọ fún ẹ ẹni pásítọ̀ ẹ ọ ní wòlíì tó ń ríran jẹ ní wòlíì tí ń ṣe fake wà o àbámọ́dá ẹ̀ wà o àbá ní ká máa lọ tá a ṣe ń bọ̀ fi ń jẹun bọ̀ kọ́ńfàmì nínú oògùn ni.
6: sabẹ́ẹ̀kọ́ láàrin aago méjìlá kọjá ogún ìṣẹ́jú sí aago kan ní gbogbo ọjọ́ Friday
7: pẹ̀lú ìrànlọ́wọ́ Délé Adéyanjú àgbàlẹ̀ tuntun.
8: kọ́lọ̀ básìkò ọlọ́run bá ti tù lásìkò ọlọ́run bá tó ni nígbà tá a ṣẹ̀ṣẹ̀ jí lọ láàrin ni agbọ́n ti mo sọ yìí iṣẹ́ tíátà ti ní tí mo wò pé ẹ̀jọ́ láti yọdún tí mo ti wá yìí iṣẹ́ kí ni kókó tí mo lè wá sọ pé
5: achievement
8: kò sí.
6: lórí 32 fm 94.9 ìkànnì adẹ́rìn-pọ̀ṣọ́nù laughter house òkè téńté premier mọ́kànlá nílùú ìbàdàn.
9: owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. ìròyìn ayọ̀ rèé real phones iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ńjìníà à ń tún fóònù pẹ̀lú laptop ṣe bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ ẹ̀tiẹ̀ ẹ máa bọ̀ lọ́dọ̀ wa iphone samsung tecno infinix itel bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ london use tó fi ni lọ́kàn balẹ̀ real phones for your phone repair phone unlocking we are always there for you real phones a wà ní dùgbẹ̀ ìbàdàn ládojúkọ ẹnu ọ̀nà tó wọlé sí kòkó house dùgbẹ̀ ìbàdàn ẹ sì lè pè wá sórí aago 0706 436 8169 0706 436 8169 0809 tabi 0809 695 7878 0809 695 7878. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.
10: Akoko iṣẹ́ agbára yẹ kó ti kò 72 hours of God June edition.
11: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
10: Gbogbo ẹ̀yà tí ẹ dẹ̀. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12, Saturday 13, àti Sunday 15th June 2026. Àkòrí tí ọlọ́run fún òlì ẹ̀mí ẹ̀ta ìwé ojúmọ́ lásán ní orí afẹ́fẹ́. I will rebuild the Devorah fire state. Ẹ̀mí yóò sì máa kókò rọ àjẹnirun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní í ṣá ṣe dànù mọ́. Nípasẹ̀ bí ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ìràwọ̀ lórí ẹ̀mí gásìkò. Bí wọlé ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojúmọ́ bá sọ ju orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà bẹ́ẹ̀ sí láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Lákọ̀ọ́kọ́ pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ jẹ́ ẹni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lẹ́dín yẹn. Nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ajá nínú jáde.
12: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀, títù fìtàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 Andu wọn

0: Ìlera lọ̀rọ̀, ìlera lọ̀rọ̀, ìlera ṣe pàtàkì, ìlera náà ló ṣe kókó. 32 FM 94.9 ìkànnì tá a ti ń dẹ́rìn ipò ṣónú. Mo kí wa káàbọ̀ padà láti ojúde ọjà gẹ́gẹ́ bá a ti jọ ń gbádùn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn òyìnbó nípa ìtọ́jú àìsàn ọpọlọ. Dókítà Tèmítọ́pẹ́ Fárọ́nbí, òṣìṣẹ́ onímọ̀ ṣègùn òyìnbó ni wọ́n nílé-ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ńlá UCH àti ibùdó tí wọ́n ti ń tọ́jú àwọn tí wọ́n ní ìpèníjà yìí ti ń bẹ ní ojú ọ̀nà ìfẹ́ àtijọ́ nílùú Ìbàdàn. Dókítà, ẹ ń sọ̀rọ̀ nípa ìkan tá a pè ní secondary headache. Ó dàpẹ́ ti ṣàlàyé.
1: Bẹ́ẹ̀ni, ṣe mọ̀ pé mo sọ mo ní secondary headache yẹn ó jẹyọ láti pé àìsàn míì ọ̀ nǹkan míì ló mú kí headache yẹn wá. Kò ń ṣe headache tó wá láti yálà bí àwọn nǹkan tí mo dárúkọ níbi ọpọlọ yìí. Lára àwọn secondary headache àìsàn, mo sọ pé àìsàn jẹjẹrẹ. Ìdá tó bá wá láti inú ọpọlọ. Ọ̀ tó bá wá láti ìta ọpọlọ tó wá lọ sí ọpọlọ. Ìkíní, ìkejì, àìsàn ibà. Tó lè mú kó fa àìsàn tó lè mú headache wa. Example, tẹ bá rí bi malaria. Pé most times àwọn tó bá ní malaria wọ́n máa sọ pé
0: àwọn
1: ní ẹ̀fọ́rí. Ọ̀ àìsàn míì tó bá mú ibà wá ó lè mú ẹ̀fọ́rí. Ìgbà míì oògùn tí èèyàn máa ń lò. Àwọn side effect oògùn yẹn míì lè jẹ́ headache. Tí ìfúnpá tó bá ga. Tó bá ga ní alága jù ó lè mú kí èèyàn máa ní àìsàn kí ọpọlọ máa dun èèyàn
0: àbí ẹ̀fọ́rí.
1: Ẹ̀fọ́rí kí ọ máa ní ẹ̀fọ́rí. So ìfúnpá tó ga òun náà lè ba ẹ̀fọ́rí wa. Àwọn oògùn tó lè mú ẹ̀fọ́rí wa ó pọ̀ jamburata. Látorí even oògùn tá ń lò fún ìfúnpá gíga. Side effect mi o le jẹ ẹfọri lo ma mu wa.
0: Dókítà, ẹ̀yin oní ti gẹ̀ẹ́sì ẹ̀pẹ̀ kan ní migraine táwa ń pè ní ẹfọri ìtúlù. Nígbàgbọ́ ti àwábì, ṣe ẹ̀yin náà rí wípé bí ìtúlù ń pé bíi pé wọ́n máa ń lọ wẹ̀ sórí ta ni téèyàn tẹ̀ mọ́lẹ̀ pé bíi pé orí àfọ tí bá ti ń fọyàn ju òkè pọ́yà ìgbọ̀nsẹ̀ èso lóríta mẹ́ta lọ mú orí ìkọ́ bá ti fọ́ àtọ̀sẹ̀ tẹ́ fi fọ̀ dànù. Kí ni ìmọ̀ ìṣègùn òyìnbó? Ẹ ń fojú ẹjẹ́ àjọ wo ra wẹ́ kọjú sí mi. Kí ni ìmọ̀ ìṣègùn òyìnbó? Kí ló wí nínú eléyìí? Ẹ̀fọ́rí àbáàdì, kí ló bí òun? Àwa gbàgbọ́ wípé àbí èròǹgbà tiwa làwùjọ wa pé wọ́n tẹ̀ mọ́lẹ̀ ni béèyàn bá rìn kọjá ìgbà tá a wà ní kékeré. Àwọn mi wá mọ sọ fún wa pé tó o bá romi tí wọ́n dà sójú títì mọ́ tẹ̀ mọ́lẹ̀ o. Mọ́ tẹ̀ mọ́lẹ̀ tó ló ṣe kọjá bíi pé
1: ọ̀pọ̀ tí àwọn èèyàn bá ti ní ìmọ̀ tó tó nípa ẹ̀yà ara a máa ń wò pé ìdà bíi ti bí a wọ́n ṣe yàn ni bí a ìbílẹ̀ wọ́n ti fayé hàn kì í ṣe gbogbo ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa ń ṣe ìrírí ẹ̀ lára lélẹ̀ tá à ń sọ yìí lẹ́fọ̀rí yìí kò jẹyọ kó jẹ́ pé bí a wọ́n ti da nǹkan lẹ̀ bí a ó tẹ nǹkan lẹ̀ àìní ìmọ̀tó la ṣe ń fi nǹkan wéra wọn. Ẹni tó bá ní ìmọ̀ àìsàn túlù yẹn tí n bá fun ní oògùn tó yẹ kó lò yóò lọ. So kò nídìí kan sí gbẹrẹ sí pàkọ.
0: Kò nídìí kéèyàn wẹ̀ sórí ta.
1: Bẹ́ẹ̀ni. Àìlògùn tó yẹ ni ìsìn nǹkan tí a ṣe dúpẹ́ lọ́wọ́ àwọn onímọ̀ ìṣègùn òyìnbó àtàwọn ìmọ̀ sáyẹ́ǹsì tó ń fún wa ní orí ọ̀fẹ́ láti mọ̀ pé ẹ̀pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá bíbejì nílùú ibòmíì wọ́n nìkan lọ pa kan ọ̀kan ni pé evil spirit làwọn ọmọ náà àìní ìmọ̀ tó ni. Ẹni tó bá ní wárápá ńsìn wọn ò ní wárápá ó máa pọ aláǹgbá. Àìní ìmọ̀ tó ni àwọn oògùn wà tá a lè lò tó jẹ́ pé irú nǹkan tí wọ́n sọ pé ó ń ṣẹlẹ̀ sẹ́ni yìí
0: yóò sì lọ.
1: So àìní ìmọ̀ tó ló máa ń jẹ́ ká máa fi nǹkan wéra wọn. Ọ̀pọ̀ ìgbà ọkàn wa yìí ó máa ń bá nǹkan tá a bá ń rí ìrírí ó máa ń bá ṣiṣẹ́. elomi ba emania to ba ti lo we o ti lo nu okan e o ti fi pe okan e ti wa program pe o ti lo niyan sugbon ti nkan to nfa te yo ba mu kuro yo tu pada wa
0: oda kini asilogun
1: okay
0: nipa efori tabi ka so pe aloju
1: thank you that ibere to se pataki ni ibere te ibere yen elomi bi efori yen ba se nfo mi o se lo paracetamol
0: bi merin
1: beni ani mani e ba ni elomi jan meji o le to eyan ti se asilogun lori paracetamol niyan pe ma ti e ba tin loju meji to ye ki won lo opo gba te yo ba tun wa lo paracetamol lojojumo order
0: awon ogun mi
1: to lati mefori lo ohun won tun wa mefori wa a ma npe ni pe drug induced headache
0: chai
1: le nu ogun efori leyan lo ogun efori yen side effect e gan atun mefori wa that's why lo se ni pe o da ka ma lo si odo dokita akose mose ti wa le so fun wa pe bayi lo se ye ka lo to ye pe aye ka lo fojo meta ni ojo meta lo ye ka fi lo ta ba lo fojo meta ti o ba a tu wo pe okay bi a nkan mi lo wa nbe to ye ka yewo to ye ka tun se ifunpa to ga na en to ba ni ifunpa to ga o le mefo ri wa to ba lo paracetamol mo pe ko ni se ki se paracetamol ni ogun to ye ko lo o ye ko take care ifunpa e ni so gbogbo awon kan bayi na lo ye ki eyan mo ki o kan ma ko lo si asulogun bo se wuyan ani self prescription ko da ademan soro lori e pe ki awon eyan ma ma da lo ogun ti dokita o ba ni kun mo lo
0: igbawo gan lo ye ki eyan o lo sodo dokita bori ba nfo ni
1: won ti so won ni en ti ori ba nfo to ba lo bi paracetamol to sun to simi ti e fori yen de yin wa si oni leyin ojo meta
0: lo ri dokita
1: re en tori ba nfo iru sugbon ko nse gbogbo ri fifo lo gbodo duro di ojo keta to pe tori asiko o se pataki iru ori to ba nfo eyan to ye pe ori to ye pe o nfo to wa dabi bi igba ton lu eyan la ma
0: gbai
1: leyin ori bi igba te pe iru ori ba yo fo yan ri a ma npe worst headache of one's life
0: chai
1: iru ori be yen teyin o ba de ile iwosan ni asiko yen o le mu emi lo tori pe ori yen o le je tori isan to nbe eje lo se opolo lo be ti an pe mo so pe awon nkan to so mo opolo o le je yen lo be ti eje tu so opolo a mori fifo wa teyin o ba tete de ile iwosan o ti ori nfoyan teyan tun wa ni iba tara n gbona ti ebi eyan to nle ta n pe ni meningitis
0: yirun
1: teyan o ba tete de ile iwosan ori fifi bi ori fofo ni o se bere teyan o ba tete de ile iwosan o le mu nkan o le fa jamba bayin
0: dokita ati mi tope nje efori abadi o le je ki so le fa kopolo o so sele
1: emi mo ko to je efori abadi
0: ba ye ruite so ina ni bi ori ko funny te wo tete wa si ile wo so bi awon migraine kokan te sha la
1: ye na o le mu o le fa kopolo so sele yato si popolo iko ti opolo nse ninu eya ara o po jaburata opolo lo nje ki a ma rina dada opolo lo nje ka ma mi dada opolo lo nje ki a ma soro ba se soro ti efori abadi be se so ti yan ba moju to o le mu ki gbogbo nkan ta ti mo salaye te ise topolo yin se yi ko da sele o de le mu te yan ba toju e dada o le mu emi lo
0: 32 FM 94.9 awon eyan fi atejise sowo ranse amu bẹ́ẹ̀ná ni wàá sí ojú òpó náà lẹ̀ láti máa ṣe ní àlàfíbọ̀ láti fi ìbéèrè yín ṣọwọ́ ránṣẹ́ amẹ́mọ́ gbàgbé láti darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára yìí bá wa pin ìkẹ́ láìkí ẹ̀kẹ́ sì fi ìbéèrè yín ṣọwọ́ ránṣẹ́ sí dókítà dókítà Ije nkan ti mo fe bere ni wipe nje awon eroja sara lore boya bi vitamins kin soba ko le tete yin dada nje tabi bi onje wo on lo wa to le je wipe o le je to je keke bi imo science to le ran awon opolo wa lowo boya to ye ka ma je tabi to ye ka ma se yada boya bi ere idaraya ta fi le yago fun to le fa ijamba tabi ikolu ninu opolo wa
1: emo eje ka bere lati bi ounje
0: okay ma
1: tori won ni okunrun la fin gbe tita nkan teyan ba de je lo ma han lara eni ba njeje kuje ara na lo ma fa bo si ti a ma so pe fun omode tori awon omode opolo won dagba si ni ti won ba de je awon je to mara lori sara lori bi ke yan je protein ko je efo ko je yin ko fomode ni ko je yin ko je eso gbogbo awon nkan yi o sara lore ni o de nje ki opolo mo ko ji pepe sugbon te ba ti wa koja pe eyan je protein je gbogbo eyan a ni pe ke yan ma je gbogbo yen na mo sugbon ni won tun won sin bi o se ye ko ye atu wa ma npe awon kan ni awon vitamins na te salaye to ma ngbe to ma je ki ise opolo ko pepe awon nkan tan je tan mu bi coffee na da fun opolo tugbo ko da ko poju ni won tun won si coffee coconut oil
0: adia agbon wa yen
1: se pon ma fi nse ogun so yi ta ma ni pe kon fi awon yen fi ko ori omode le pe ani kon ma lo kon lo sade agbon kon fo agbon fun o oil inu coconut ati ri pe o ni nkan to nse to fi
0: to ran
1: opolo lowo so coconut oil o na da fun ki opolo ti pepe awon nkan to wa jamba ba opolo
0: eyo
1: bi ke yan ma fi kanran kan
0: dagan
1: oko ma mu ti amu para ti o ma jabo si gota o ki a ma mu awon oti amo bi
0: ogun oloro
1: cocaine awon bi marijuana weed ya ma fa gbogbo awon nkan yin a ile yato siyen ile to wa se kuko to wopo jula ai mama sun dede ke yan ma sun dede ko je pe ori fonu ni o wa titi le mi o fi mo oko ranju kale bayi awon nkan to ma mu jam baba opolo ni
0: nje yo di ye gbedeke wakati asiko to ye ke yan fi sun
1: bi wakati mefa si mejo ni imo so fun pe te a ba sun wakati mefa si mejo lojojumo o ma mu ki opolo ji pepe o de ma mu ki gbogbo eroja to ye ki o sise lara opolo ko sise dara
0: eyin gan gege bi akosemose dokita gbogbo yin ni mo ko papo ise yin owo yin ma di ni opolopo gba loni se n pe ni ijejo mo jise yin e ati jo so sugbon ko to di bi pe ise pajawiri bo fi se yin je lori afefe sugbon ise pajawiri lati tete tun lo je ise ke tun le tesi waju o farahan ti o je ke lori ofe lati farahan pelu je yin re dokita te n kilo yi fun wa se eyin na ra yesun run ohun gege bi wakati eni ti ise re ba pe fun ona wo ni o gbegba
1: e seun boyi olohun se da gbogbo wa olohun o da wa ka ma roju kale fun 24 hours
0: leni
1: so eyan na ma mu ise a ko soju kan a tete lele to ye ko tete pari to ba de ya ko de mo time to ye ko lo sun sugbon ki se pe time te yan ye ko lo sun kopo lo le sin yen ki o wa ma fi yen sise ko tu wa di ojo oju momo ko tu wa ma sise ko ma ni time at rest iyen na o le fa jamba fun dokita
0: se dokita na mo sick
1: eyan na ni dokita so I won sun dede ati pe ki o ba tu wa gbe nkan ti ko ye ko gbe sokan ta ma fa stress bi a ise eyan mejo leyan kan se gbogbo nkan yi na le da aisan le si opolo so airu sun dede ki on ma mu siga ko ma mu oti amupara oti lile ko ma ma je awon je to ye ko je ki on tun ma ma se exercise ati pe ki on ma ma tun ma lo opolo yi gbogbo yen na jamba lo nba fun opolo
2: mota baja la fi anu a o le ri ko re temi dane
0: kele de mare ko mo je aso alaafia ara wa nu 0009 5009 +234 906 2009 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09 09

0: ilé iṣẹ́ ajóore mọ́ni tó bá jẹ́ ká jóore mọ́ni ká finú ṣẹ̀dá ohun èlò tó péye tó dùn bójú wò àti Lola Steel and Construction Company lágbádé fún gbogbo ẹ̀yìn agbaṣẹ́ṣe àtẹ̀yẹ lára tó tà tẹ bá fi àga onírin tí kìí tẹ̀gbọ̀rọ̀kọ̀ ilẹ̀kùn onírin àti ní ojú fèrèsé tígbà òlè òní ká òrùlé onírin ayánrù tó dáa tó lálòpẹ́ pẹ̀lú àwọn oníṣẹ́ ẹ̀rín míì àti Lola Steel and Construction Company ló lè bá yín ṣe iṣẹ́ wọn dáa ó tún dáa ju tòkè òkun lọ bẹ́ẹ̀ ló sì rọ́jú building contractor ni wọ́n ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́ wọn àǹfààní wà fáwọn tó bá fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rélùwé láàrin méjì kìlómítà 110 àti ìyànájà alẹ́sìlọ́yẹ̀ ìbàdàn.
1: A tó wà ní ìdí ìta Ebedi bus stop area ọjọ́ ojú ọ̀nà Morosẹ̀ tó lọ sọ́yọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0805-701-3619 àti 0703-940-0431.
2: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tùú fi tarukù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one

0: náà jọ ṣe ń tẹ̀síwájú ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbóró kan free data energy 500 naira péré ni láti ẹ lónìí. Free data energy darí ìṣàkóso rẹ.
1: Gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ bá ń fetí sí. Mo nípa àlàyé inú rẹ̀ ní sílọ́dà bíi ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá rufin system ló tí mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá di tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá di. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá di bu ọmọ tutù. Ó tún bu ẹwà òun yìí kò lé tí ó sì gbé yọsọ ńbẹ. Láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá lẹ́dínwó pátápátá. Laola Mega Top Concept Limited. Soju atalagbata kan gbogi lorilede Nigeria. Mo le ise to nse Gerard Roofing System to je stone coated lati orilede New Zealand. To wa pelu warranty adota odun gbako lo se nilo lati da mu lo si ilu Eko mo. Awon kolekole atagbaleko ti won mo yi on daradara ni won mu di truck wole. Si Laola Mega Top Concept Limited. Adex Road, Orogun Express. Opopona Marosi Ojo ni ilu Ibadan ni won kale si 081-8548-1113.
2: Akoko iṣẹ́ agbáraye tó ti kò 72 hours of God June edition.
3: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
2: Gbogbo ẹ̀yà tí ẹ dẹ̀. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12, Saturday 13, àti Sunday 15th June 2026. Àkòrí tí ọlọ́run fún òlíẹ̀ mẹ́ta, ìwé ojúbọ̀lá sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the Deborah fire state. Ẹ̀mí yóò sì máa kókòrò ajánirun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti fọ́ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní iṣẹ́ ṣe dànù mọ́. Nípasẹ̀ bí ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ìràwọ̀ lórí ẹ̀mí ìjásùn. Bí wọlé ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojú bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June. Aago méjì àbọ̀ òwúrọ̀. Lọ́kọ̀ kọ́pà ní pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lẹ́dẹ̀yẹ. Nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ajẹ́nirun jáde.
4: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà ókè.

0: kone nde ba ni ka ye ri ife yi agbaye na so nipa re ileyi ta tin duro de papa julo fun awa orilede ta nko pa ninu ife yi agbaye ileyi ti o mo waye lorede meta totọ fun igba akoko ninu ton ti bere bodo la fese igba tori ta ba fi ru akoko ilola gbogbo eyan lo ti wa ni igbaradi lati ma wo ifese wose ileyi ti o side ninu rije ti world cup ileyi to nbo la gbon meta totọ lorede agba nlaye nibi ti apolopo yo ti duro leyin mo maworan sugbon lara igbaradi to wa nle fun awon orilede ti o kopa o ni to nbo ni asale toni ngba ti orilede nigeria ati orilede portugal ti en ba ta kangbon ti en gbe pere gikana e ma gbo orilede meji na ni ti dara wo ni akoko kan fun igba kokko nigba ti en ko merin si agbada fun orilede nigeria aninu fagbaga kan to fin gbaraje fun idije ti qatar 2022 nigba na lohun orilede meji ko pe orilede le adulawo mi on be ni sori te wa nigba na orilede to nbe ngba na orilede ghana ni ti ko ti orilede portugal ti en gbaraje fun lati so pe o to jo la fi weun bayi na o to jo na la tun fi weun ni mi ko ti orilede portugal to fun nigeria je nigba na bi won se to ma ta kangban ninu fagbaga ti oni pelu orilede wa nigeria in to je won ma se leyin ko si leyin ko meji bi ko se le olominira ti congo e to jawo nigeria seyin lati siwaju ninu dije fe ya agbaye bi ti asale o ba se wa je ati awon to nbe nre tori pe awon royin kan be eleyi ti egboro mo gbo e mo gba pe orilede wa nigeria ti gba awon ifese won se ti wa to je preliminaries in pre world cup ta ti gba nibi ta ti gba unity cup ta ti gba koju awon orogun wa zimbabwe ta fun won ni meji ba kan re mu gba ipa tun fun jamaica na je ko to di pa lo gba omi pelu ko ti poland ni orilede won lohun amon loni ifese won se ti o gbeyin ti nigeria o fi lo ma wo na world cup lati yewu ko wa wa yo ti waye lani laarin awa ti ko ti orilede portugal ki yan je royin nigeria kokko ta kokko mu leni ko to di pa bo sodo awon iko ti flamingos iko jewe obirin ta jori won be labe odun 17 e to je pe won ti se aseyori to ku igbese kan ti won fi lo da po ife agbaye to nbo lona ngba pe igbese kini ati elekeji ta gba koju ko ti egbe gbe wole de gini na jo gba mi ayo mokanla si odo ni igbese meji abala akoko lati ko ta marun si odo ko to di pa fori kasa ti en fori komi oloyo ni igbese elekeji pelu ami ayo mefa si odo e ta mo koju bayi ni olominira beni awon lamulegbe wa lodo awon bayi vi awon na se daada ninu fagagbaga ti won igbese meji koju ko rede suri alone ibi tan ti ta marun si eyo kan igbese akoko obi meta si odo igbese elekeji ni ati ta meji si eyo kan to je kan na oduro laye ibi to da lati wa mo tanis ka ba ti ta igbese akoko ta ta elekeji eni ba bori nu igbese mejeji to ba ku akoyo o na ni o mo tesi waju lo sinu je fa agbaye mo so fun wa e to nbo ni orede moroko laarin ojo 17 osu kewa si osu kokanla ojo keje odun 2026 ta wa ninu re igbese akoyo mo waye ni papa sere ti ko ti remo e to nbe ni ilu ipinle ogun ba kan na igbese elekeji a lo mo gba ni odo ti awon ba yivi nigba to ba di bi ose kan le ifese won si ohun loni ni ko ni dola abe se soro nipa re asha tukale to gbogbo lori e ba kan na loro nje jade lori adari ayo ata omo orile somandia e ti won ni won yo si bi e lawo lana pe ko ti e le je un debi ko so pe ohun ti je aje sheku awon royin kan je jade lori igbese ti america gbe tori ta n gbo ni pe america won lawon topa si okunrin na wi pe o ni ajo sepo pelu awon iko kan ti o je agbe sumo mi ba kan na fi die mule pe orile turkey ti o le si ko se lori di meji tori pe enikan ti orile turkey o ti be wo orile america ile to je pe orile won fura si lori eto abo awon ki kan ma ba teyin se won nibe siwaju akoko ile ti gbo pe orile bi meji la kan won ni america ni ti kakale labe sakoso trump pe aye oni gba won lati wa darapo mo awon ni orile won tori ipenija ti o ni fun eto abo ati alafia awon mo bi e o ti olugbe orile america idi na re iroyin ogun okenu sugbon di entalaba nu beje ni siwaju fese won se ile ti agba ju Portugal ni asale oni anri eri wipe agbawalu merin ototo na ni yo yato ninu awon to tin gba idije ti olore sore ta tin gba bo pelu royin won je ko je wa pe Alexander Iwobi yo mo gba ifese won sere to ba igbanu toni ti o mo je ogorun ti o wa mo kun agbawalu bi Alhaji Ahmed Musa Joseph Yobo gege bi agbawalu tan ti ta ogorun fun orire Nigeria bi royin se fi die mu lenu ba kan na fi die mu le pe lawo eyin Calvin Bassey se mi lori ajayi awon no gba ifese won se toni bere leyin je pe bi alejo to wole la lẹlẹkeji ni o se gba ifese wonse eti o gba lo imana finance no finance no jodi mo pe yo de ni ori aga ba kan na igo ogbu iroyin buruku ni o ti gba le ti gba o ti wa leye ti gba awon ololufere idaya wi pe osu mesan ni o fi ku ole ti papa tori ifarapa eleyi to ni ono ni le gba ball fun asiko lara awon ti o tun bere ti wo si nbe tele ni Samuel Chukwueze ti o gba lowo otun Terry Murphy o ti di eni ori aga gege ba se ngo Adams ni o be nu ifese wonse amọ loni a mo isori meji to pari nu rije fe agbaye pelu atipale to gbangban daada ko to di pa ma bere lati mu para lati bere nigba ti dije on to ba bere ni ajale ola ni orilede ti America lowo ina isori ti Portugal Colombia ati ẹgbẹ́ agbábọ́ọ̀lù Uzbekistan láti agbọ̀n ti Asia ti ń rapa wọlé fúgbà àkọ́kọ́ tó fi mọ́ ikọ̀ tó parí ìsọ̀rí ilẹ̀ olómìnira ti Congo náà ni a mọ̀ mú ẹ̀kẹ́bà ní àtúpalẹ̀ rẹ̀ kó tó di pa lọ sí ibi ìsọ̀rí tó parí gangan tó jẹ́ ti èyí tó gbé gbogbo ẹ̀ kari tó gbé kari ikọ̀ ti England mbẹ́mbẹ́ tó jẹ́ pé ẹja iṣẹ́ nu kò lórí yun Croatia mbẹ́mbẹ́ àti alágbára nílẹ̀ Ghana ẹni orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ìyẹn Ghana àti Panama àbò ìyẹn ikọ̀ ti Panama àwọn náà ó ta kàn gbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ládẹ̀nú àwọn káràkátà ilé tó gbé wọn tó léwu rada ẹja torí ẹ̀ kínkín pẹ́ kúrọ̀ lẹ́ káàbọ̀ sínú kolo 32 FM 94.9 àwa rèé o ní Laughter House òkè tètè Premier Mọ́kọ́lá nílùú Ìbàdàn n tí ò jọra àwọn òṣèfì wẹ́rẹ́ àwọn abí Bọ́lá mi dorúkọ mi Sporting Crystal mọ́ sójú kọ igé ní ọ̀rẹ́ tòní a jọ pé sínú kolo ni an act of kolo kúsìlúkúsìlú ni torí paapọ̀ díbi lápẹ̀rẹ̀ bákan náà ni mọ̀mọ́ wa yan bẹ́ẹ̀ bí láti jẹ́ pé obìnrin tí ó là wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ ń gbọ́ tẹ́lẹ̀ Adéọlá Fatoki ẹ káwọn yẹn wa.
1: Ridwan Adekunle clever nkin kabo sori to ge to so to ni
2: akin ko me dara ko nkin kabo sori to ge baba mo
3: aji galado ai no nkin kabo sori to ge
4: o ya fe an ba le lo ko temi
0: baba bo we men dey do sports now
2: eh oh yeah no one
0: oh yeah mo run out together
5: women in politics
0: o ti da women in bi ti owo wa ko si wala an be lojo pa le lo kara facebook ati youtube 32 fm 949 fe yen 32 fm 949 fe yen YouTube ati Facebook o nbele fun eyin eye to wa lori Twitter ko so ruko ton fe da si ogbon ton fe da si osi ko se yi pa ah eyan clever re o eyan clever ma di mo official photographer team na maybe Alaji Godi boy a jo se eto ni role toni ele o dabi tete ko se ti an le da si boro
2: o ti large
0: kaluko tin fi ona seyin oruko re kilo so mi di eda ya jambe la todo ah ibori ki kokko bojo jambe la todo ba bobo ogbon na iru asiko kon na man wo x bol abagbo isori akoko gbe ka mu bayi ni bi ti Portugal ta dile onira Congo ati awon akiya kegbe won ta jo to si ibe yen Uzbekistan ati Colombia amantika luku won sugbon erun ki mu ba kan na bi erun isin seri ti o tele mo ri be un e je ki yoju sodo yin ka le wa fani kaluku ni be yen
1: àkókò tó kọ́ wà nbẹ ni wípé orílẹ̀-èdè portugal mo rò pé àwọn náà ó dàbí pé wọ́n ti gbọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n fẹ́ kojú látara wípé kán kọ́kọ́ fi orun kan fi dán kúwò pé ẹ jẹ́ ká gbá orílẹ̀-èdè tó jẹ́ ilẹ̀ adúláwọ̀ ká lè wo irúfẹ́ irú agbára pàápàá jùlọ tó jẹ́ wípé DR Congo tí wọ́n fẹ́ bá gbà tó wà nínú ìsọ̀rí wọn yìí ó ń bẹ pẹ̀lú ìgbà tó jẹ́ pé wọ́n ti bá wa náà gbà kán lè mọ irúfẹ́ irú pa pé bí òòrùn ilẹ̀ adúláwọ̀ ṣe mú bí ipa wọn ṣe pọ̀ tàbí bó ṣe kéré sí bó ṣe wulẹ̀ jẹ́ pé kò ń ṣàwọn nìkan náà fẹ́ bá gbá ní àbí ibẹ̀ mi rò pé orílẹ̀ Portugal tí a bá wo irúfẹ́ irú àwọn agbábọ́ọ̀lù gan tó yẹ pé ń bẹ nínú pé ó pè fún káwọ wípé oke tá a bá ti pa ìgbà òbí ò káyọ̀ tó fà sọ́tọ̀ gbé àwọn ilé kò sí pé ifẹ́ rújú tó tí a wà sọ pé Portugal wá sí
0: àti àti
1: no kò ń ṣe oke kò sí pé ifẹ́ rújú tó tá a bá sọ pé Portugal ndo de kò sí pé kí sítà ọta pẹ̀lú DR Congo kó lè mọ tí ó bá lọ mú jáde bóyá 4 points àbí kó máa dún ọlọ́mọ̀jẹ̀ kárí irú nǹkan láàbí bẹ́ẹ̀ so orílẹ̀-èdè Portugal yàtọ̀ sí pé bóyá ká yọ ọwọ́ ronaldo gan ká yọ sọ́tọ̀ mo rò pé wọ́n mú wa bá lọ pé tí ẹ bá ti pé nǹkan míì bẹ́ẹ̀ a gbọ́dọ̀ búro wọ ronaldo ní world cup mi mọ̀ àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ mo rò pé eléyìí náà ni yóò fẹ́ jẹ́ bí a ṣe mọ fún ká yọ ọwọ́ tẹlẹ káwọn agbábọ́ọ̀lù mi tó kéde jẹ́ pé wọ́n ṣẹ̀ dìde lẹ̀ bọ̀ even àwọn gonzalo ramos nǹkan yẹn àwọn yẹn gan sì tó wà bẹ̀ ká yọ ronaldo gan pé àwọn eléyìí mo lè ṣe nǹkan tó pọ̀ ṣùgbọ́n èmi rí kan tó wà nù ìsọ̀rí pé Portugal yìí ká yọ tiẹ̀ lẹ̀ ká máa wá ẹni tó lè ṣe ẹlẹ́ẹ̀kejì tàbí bí kádàrà bá kó bóyá ẹlẹ́ẹ̀kẹta nìkan yẹn ń tó kàwọn bẹ́ẹ̀ ni pé Colombia náà kò ń ṣe footballing nation no kò ń ṣe ó dá ṣé a lè gbé Colombia yìí báyìí a lè gbé sẹ́gbẹ́ àwọn Uruguay ni.
0: Àwọn olórin Luis Díaz
1: Colombia náà ló ni Luis Díaz bọ̀ lẹ́yìn Luis Díaz yẹn.
0: Rodriguez lè bá dá club side ó dá lórí èdè ẹ o.
1: Rodriguez dá mi sọ pé kò dá bẹ́ẹ̀ ń jẹ́ ṣé Colombia wà nù kọ́ téèyàn lè gbọ́ téèyàn mọ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ bí àwọn Argentina ṣó ń bẹ́ẹ̀ nù kọ́ téèyàn lè gbọ́ téèyàn mọ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ bí àwọn Chile ni. So kò ń ṣe irúfẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn.
0: Ṣé dá lápá mọ Samorano?
1: Okay. So nkan ti mo gba niyan ṣugbọn nkan to wa nbe ni pe won ati DR Congo DR Congo na ka mo pa o tan wa je baba so pe won oda ko gbenu wa ko gbenu Nigeria la so pe DR Congo oda o
0: e mo ka wa kan yin
1: oda ja ka si waju ngba ye nti mo sa mo ni pe ko gbenu wa la so pe awon mo kan se mo ba mo kan se e se tan fi ja wa bole
0: ko gbenu wa ko Congo lo ja Cameroon lo ja Nigeria
1: iro sebi sebi ebi DR Congo lo pari e ta bi lo ni
0: awon na jana jana ja Cameroon
1: e na ni mo
0: Senegal kan lo top one group
1: e na mo so se pe mo alawa o le so be gbe won o da to ta ba so gbe won o da se ona bo la gbegba ati le ejo ati eyin ejo ati oge ejo ibo la ti gbegba ibo la ti je
0: to ba je pe customer ko tun ma po lo gbe case yen ni
1: ani o ti gbangba yen e je ma gbe lo customer ko te gbe lo customer ke ngba yen gan yen gbe sugbon nti mo kan ri nbe ni gbe DR Congo yi na lo ton won ni agba bodu awon bi 1b atawon agba bodu mi na ton wa nu kan yen gbe oke won da sugbon kokan to mo kan ri nbe ni pe awon DR Congo yi won won wa united bi pe won le fi emi won kale fun dide won latara pe won ja debi san de duro yi ni to fi yan bi pe awon na ni nkan ta be
0: se won to fose re won lara
1: Uzbekistan ka yo Uzbekistan le
0: se ma qualify lati egbon asia ni
1: eh o ko nse gbogbo mu lo lilo sun ni osun li e Uzbekistan yi se o ki gba to qualify lati asia asia country me lo gan lori e ale ta ni so gbogbo owo re wa nje gbogbo e won rijo ti won computer n lo ton lo si abi be yen baba yo awon japan kuro so eh so Uzbekistan e ka jo le o kan wa de pe pelu business kan be nisin mo le to Colombia ti owo elekeji ibi to le ka so bo wa yi wo tan patapata boya ri DR Congo to ba ye bi ka dara ma ku ton be mo best loser na awon tin be nbe o se ke o de pe DR Congo no le jele geta bi ami je ba mu jade to ba se po si tabi to se bo ye kere si sumo lodo ni temi ka mo foro gun mi mo se to kale o na la won rabbit to yi mo gbe Portugal mo gbe won be mo de gbe Colombia se elekeji latara pe ti mo se bo won ati rufe won agba bolu gegege je ni sumo against time emi orun gi won o emi mo oju tu oro ti won o.
0: So kini o se ni Congo ba
1: o na ni mo so pe to wa pe kadara fe ko je be muyan meta
0: e lo
1: so ri se in lo le je awon mo le se le geta.
0: All right, emi ati apa bo mi wo ka wo ifese mo se ti o gbeyin ni isori fun orede Congo gege bi asoju ile adulawo ni beun ani ani o si gbogbo ju kan na ni o ma wo bi kan na pe o se se wo pe iko bayi o le waju ninu idije 32 FM 94.9 kanadarin po osonu oke tete premier mokola lu bada laughter house Santiago Bernabeu radio station ke se ni ti enu ni ti size ni ojanran ti mi ba sumo ale ma ri hybrid hybrid mo ti fun enikan je leni mo gbe hybrid se gbe Santiago Bernabeu an pada wo eku kale o tu arena
5: ase juni ka gbe si radio mi 32 fm ti wa oke lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò ọ̀rọ̀ ìkọ̀kàn ní gbangba ló ń bọ̀.
6: Nǹkan tí mi kò fẹ́ nínú bí mo ṣe wá yìí wá láti wá sọ kọkọ tayọ wípé tí ò yí àwọn ẹlòmíì.
7: Nípa
6: ṣàjàbá kó lè yé wọn. Àwọn ohun pẹrẹ lọ́lọ́run pẹrẹ nígbà yẹn fẹ́kì ni.
7: Fún ọ̀pẹrẹ wọn lọ́lọ́run àbí. Fún ọ̀pẹrẹ wọn gbàkejì ọlọ́run.
6: Kò pẹrẹ o.
7: Nǹkan táwọn máa ń sọ.
6: Ó sọ yìí pé òun àtọ́lọ́run máa jọ ṣe mítì.
7: Aáwọ̀ tó wáyé láàrin Alhaji Abdul-Jabbar àti Dr. Sikirayin the barrister.
5: Ago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ Friday Sabẹ́ẹ̀kọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ Délé Adéyanjú.
8: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
9: S-E-L-A-R-R-I-E
8: sálárì bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyá lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
10: T-U-R-L-E-R-I-C turmeric
8: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
11: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
12: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn báà fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbà ná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one

0: akẹ́bọ̀ padà látòjú ọjà 32 FM 94.9 kan adẹ́rìn ipò òṣónú ẹ jẹ́ ká máa mú kí ní ọ̀wẹ́rẹ́ wẹ́rẹ́ ká bọ́ sí group L tó parí ìsọ̀rí èmi rò pé mi á lo world cup team eléyìí fún tournament eléyìí ká tó bẹ̀rẹ̀ gan láti mọ̀ pé DJ yóò le dùn yàtọ̀ kí n gbádùn fún bọ́ irú àwọn oníranran wọlé ká fi portable sí gan ká ẹ̀ bá ti rọmọ nàìjíríà kan yes kí ni pé eléyìí tó dùn àsìkẹ́ máa gbọ́ orin kí oríyàn máa wú.
1: Mi ti rí orin tó dàbí orin 2023 AFCON yẹn. Mi ti rí orin tó dàbí báyẹ̀ last.
0: Ọdún ẹ̀dájọ́ orin ìjéèrè.
2: Mi ti wá gbọ́ bọ̀ mo ti gbọ́ ibi tí mẹ̀tẹ́lẹ̀ mo ti pé kò really make sense.
0: Ha ti tẹ́lẹ̀. Àfi karamọ́ ìbò.
3: Bó ṣe máa rí nìyẹn kún ẹlẹ́kùn ariwo ló ń jọ lójú ẹni tó bá jẹ́ pé ọmọ Nàìjíríà wà ń bẹ ní sàbẹ́ nìkan tó jẹ́ pé jíyàn wà tó wà ń bẹ àlè sọ pé kò dùn. Okay nísìnyí ẹ wo 2010 yẹn. Ti Shakira yẹn kò tí sí tíìmù kankan tó dùn tó.
0: Ṣé orin Áfíríkà ni?
3: 2014 kẹ̀. Ṣé rí nǹkan tó fà tá a fi sọ pé òdùn ni wípé ó dàbí wípé bí wọ́n ṣe ń ṣe àwọn orin yẹn wọn ò fi ẹ́nájì dáadáa sí ọkẹ́ ẹ wo AFCON ìdá play lọ tí a máa ń lo samba ti àwọn morocco tán fi àwọn ẹ̀yẹmí aládé gangan sí ẹ wo ti morocco tí wọ́n ṣe tán yìí ṣórin yẹn dàbí bákankan náà kò dàbí bákankan náà ẹ mọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n yàn sí panel yẹn
0: bọ́n bá ṣe léyàn sí
3: ni tán bá dẹ̀ fún pé irú nǹkan tá a fẹ́ lélẹ̀ náà máa ṣe.

0: Ẹ kúrò ẹ sà.
1: Ẹgbẹ́ Nàìjíríà ló ń gbìlá sí ìwọ̀kọ́lá.
0: Ẹ kú àtàrà sà.
1: Ẹ mọ̀rẹ́ kí ní ọ̀fẹ́ ṣe kàn ní.
0: Ókè sà.
1: Wọ́n ni Nbẹ́kú nímú 5 world class players tó wà ní England yẹn. World class players ni o, márùn-ún tó bá lè ṣà márùn-ún. Èmi tó gbà pé England ti ṣe nǹkan wọ́kọ̀ fún.
0: Okay, oya world class, márùn-ún.
2: World class player mélòó ló wà ní Croatia lẹ́ẹ̀mejì tọwọ́ semi final àti final
0: ní 20. Don't damn it, my guy. Borussia yí àwọn Bobic. Kí ló kọ́ Devon Suka? Robert Prosinecki, player tó fa sìgá pálí méjì èdè. Footballer Prosinecki, iníṣẹ́ ẹkú abba player. Ọ̀run ni ọ̀gá mi, ọmọ ẹgbẹ́ olórí ibùkún player ti ń yọkùn, o lè fiṣẹ́ ìjẹun. Hello. Welcome, sir. Ẹgbẹ́ báwa.
1: Ní Áfíríkà kan bá wọ 2016, a jẹ́ fẹ́ ní gàdá ní Morocco. Ọ̀tọ́ ni o.
0: Sáàdì mọ̀lẹ́tì pẹ̀lú Abẹ́òkúta.
1: Abẹ́òkúta ní Ọ̀dẹ́dá.
0: Ọ̀dẹ́dá, ok, a bá kọjọ́ lódó díẹ̀, dáyù wá.
1: Bẹ́ẹ̀ni, a bá kọjọ́ lódó díẹ̀.
0: A kọjá ọjà yẹn náà kò ní séwu.
1: Ká
0: tó mú kọ́nà kò ní séwu, kò ní bàjẹ́, bá káwọn ará ìgbà o. Ẹ kí wọn dó ṣe ẹlẹ̀. Ẹ kí wọn dé gbogbo fàjọ́ Bántoko. Ẹ máa wá ṣérò ló wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn adìgbẹ́ ìsàlẹ̀ ẹgbẹ̀yìn olómoore ṣàjẹ́ Abiola Wey ká máa lọ̀yà ná mọ́ṣúárì lọ sí secretary government house yẹn. Ọlọ́run dẹ́gbẹ́ padà sí dáadáa o. Kó àwọn ẹni ibi kó lẹ́ẹ̀kọ́ dáwà ẹni rẹ padà mọ́jẹ́ jí agbé mọ́kálẹ́ mọ́ free move o. Ó mọ́ kó kàn wọ́ pé àwọn soft drink ìbàdàn ti ń gbóná jẹ́ ká lọ mu tútù lẹ́gbàá. Kẹ̀kẹ́ tẹ́lẹ̀ láti bí kẹ̀kẹ́ kọjá sí ìlọrin kẹ́ lọ ṣe fàájì civic center. Bọ́ bá bọ̀tà láti bí sí ọ̀dọ̀ yín ni sọ́ máa hí ọ́. Ọ̀tá ìyá ọlọ́mọ ìjọba yẹn dáwó ni. Jẹ́ dọ́dọ̀ àwọn ọlọ́mọ tó mọ wọ́n ìjábọ̀ nígbà jábọ̀ tó mọ̀ bọ́ ayé ìjà jíjọ́. Wá wo àkóẹ́kùn. Alájí wọn ti dá dédò First Bev Limited. Ikú ò ní pa ilójú dé. Alájí láti àdìyàmọ̀ lórí Amẹ́ríkà. Ají mọ̀sùrù àdìyàmọ̀ ààrẹ Mùsùlùmí ilẹ̀ Ìbàdàn Gásánlò panel. Upgrades! Lọ́lá Infinity Alájí Èkó tẹ̀ dó fẹ́tí fàṣẹ concept nídòdò ní challenge. Alájí Adébísí Abdul Latif. Arsenal náà máa láwọn èèyàn rí lára. Wow! What a world! Ṣé àwọn àlọ́ni? We love you. Engineer Lucky ló lé mi o. Mi ò dìdí sign out o. He lé mi. Lélẹ́ǹtì mi. Bye bye. Engineer Mélòó, okay. Salamu náà wà ń bíbá. Àtàwọn èrò behind the scene. Engineer Golden Boy. Ẹ ṣeun. À pàdé lọ́la lọ́run dẹ́mi sí. Aago mẹ́jọ. Mẹ́jọ láàárọ̀ la. À pàdé lórí ọba vendor. Ọlọ́run jẹ́ àríròyìn ayọ̀ ká o. Ká mọ̀ ti ṣe ó gọ̀ dúró. Àríròyìn ẹ̀ka. Tá a bá ti pàdé láago mẹ́jọ, a tún sún pàdé wa. Wẹ́rẹ́wẹ́rẹ́. A máa kà fún Ọlọ́run kó jẹ́lẹ̀ rí mọ́ wa. Má gbé kúrò 32FM kí nǹkan tó dáa má baà nù ẹ. Ẹ ṣe gẹ̀ẹ́kù fẹ́ wa. Àjọṣe wa ò ní bàjẹ́. Síyá, kà ṣíà.

ìbà ọlọ́run. Bàbá ti ṣèbà ọlọ́run tí wọ́n ká tó ṣèbà ẹ̀yìn èèyàn. Ìbà náà ní kọ́kọ́ fò níjú. Ọlọ́run ọba mi ìbà rẹ̀. Arúgbó ọjọ́ ìbà rẹ̀ á dàgbà mọ́tẹ̀pá. Kábíyèsí rẹ̀ ọlọ́run. Owó àná ò tó ná. Owó àná ò tó ná délé ìjìnlẹ̀. Lẹ́yìn iṣẹ́, bàbá ti ṣiṣẹ́ látàárọ̀. Ó yá wáyè láti lè sinmi ni. Ọlọ́run má ṣe wá lóníṣẹ́. Alárùdálẹ̀ bí ọkọ̀ tipa. Ẹlòmíì ó máa ṣiṣẹ́ kò sì ní lè jẹun. Ẹlòmíì àjọni bí àfiṣe. Àjọni ní gbogbo ìgbà. Ẹlòmíì sì dájọ ó sì funfun tán lórí òró. Lẹ́yìn iṣẹ́ lẹ̀tọ́. Kò sí tó burú dùn ń bẹ̀ kéèyàn gbádùn ayé ara rẹ̀ lẹ́yìn iṣẹ́. Ṣùgbọ́n irú àkókò tá a wà yìí ó yẹ kí kákíyèsí. Ó yẹ kíyèsí gan ni o. Àkíyèsí tí ó sì wà ń bẹ̀. Àkọ́kọ́. Gẹ́gẹ́ bí òfin àti ìlànà tí ìjọba fi ilẹ̀. Wọ́n ní àtètè mọ́ wọlé lásìkò yìí. Ká sì mọ́mọ́ rin àwọn ìrìn bòró. Ká máa dágbére gbogbo ibi tá a bá lóore ọ̀fẹ́ láti lè wà.

0: ẹ̀yà polówó ọjà tá a bá dé láti ẹ̀ka ìpolówó káwá jọ tẹsẹ̀ bọ ètò gángan lẹ́yìn iṣẹ́ lètò délé ìjìnlẹ̀ wà ńbẹ̀ home drive time tá a máa ń lòrò ọ̀fẹ́ àti padà lọlé wa á bá gbogbo àwọn àdúgbò àròdá òjò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kadà kódà àwa gan súnkẹrẹ fàkẹrẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ni bóyá fúnra wa ní update àwọn ọ̀nà tá a lè máa gbà ẹlẹ́bẹ̀wẹ̀ kù kalẹ̀.
1: Ṣé jù ní ká gbé sí rédíò míì 32 FM ti wà ókè.

0: Radio me. 32 FM ti wa okay. I said you can't be radio me. 32 FM ti wa okay.
1: Lọ́sẹ̀ yìí lórí Sàbẹ́ńkò ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
2: Ìkan tí mi kò fẹ́ nínú bí mo ṣe wá ìmí wa láti wá sọ kọ̀kọ̀ tayọ yí pé kí n tí ò yí àwọn ẹlòmíì.
3: Nípa
2: ṣàjàmbá kó lè yé wọn. Ẹ à ń wí ohun pẹrẹ lọ́lọ́run pẹrẹ nígbà yẹn fẹ́ẹ̀kì ni.
3: Mo mọ̀ pẹrẹ wọn lọ́lọ́run àbí. Mo mọ̀ pẹrẹ wọn gbàkejì ọlọ́run.
2: Mo pẹrẹ o.
3: Nǹkan táwọn máa ń sọ.
2: Ó sọ yìí pé òun àti Ọlọ́run máa jọ ṣe meeting.
3: Aáwọ̀ tó wáyé láàrin Alhaji Abdul-Jabbar àti Dr. Sikiru Ayinde Barrister.
4: Ago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ Friday. Sàbẹ́ẹ̀kọ́ pẹ̀lú ìrànlọ́wọ́.

ibẹ̀ lẹ́yìn sí ibẹ̀ lẹ́bá wa 32 FM 94.9 orí òkè premier mọ́kànlá la wà nílé ìbàdàn. Wọ́n á sọ fún ẹni àbó kí ń gbọ́ rédíò. Bó o bá ń gbọ́ rédíò tipẹ́tipẹ́, wà á ti gbóhùn ẹ̀ rí bó ti ẹ̀ ṣe gan. Délé ìjìnlẹ̀ lọmọ tán sọtàn sọtàn ọmọ tán ròyìn tán ròyìn ẹ̀ tán. Ṣó kí ń gbọ́ rédíò ni.

àkíyèsí àwọn àkíyèsí mo ń pè ọ sílé ní nìyẹn má ríra rẹ pé wọ ló wà ńbẹ ìwọ náà ni ìwọ ló ń gbé gbogbo bùkátà bíṣẹ́ ò lọ déédé lóòótọ́ ó tún gbìyànjú náà ni ó mọ̀ yí pé okun àti jẹ àwọn kan ṣe ni wọn ọ̀dọ̀ ẹ ló wà just need to do it try more my brother try more my sister ah yo wa pẹla won le nu o kọle fun gbogbo wa ayenu si o ja kọle kari ogomo fe nikan se ru enikan o

0: best radio me. 32 FM you are okay.
1: Ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
2: Ìkọ́ tí mi kò fẹ́ nínú bí mo ṣe wá yìí wá láti wá sọ kọkọ tayọ wípé tí ò yí àwọn ẹlòmíì.
3: Nípa
2: ṣàjàbá kó lè yé wọn. À ń wí ó ń pẹrẹ lọ́lọ́run pẹrẹ nígbà yẹn fẹ́kì ni.
3: Wọ́n pẹrẹ wọn lọ́lọ́run àbí. Wọ́n pẹrẹ wọn gbàkejì ọlọ́run.
2: Kò pẹrẹ o.
3: Nǹkan táwọn máa ń sọ.
2: Ó sọ yí pé òun àtọ́lọ́run máa jọ ṣe mítíìn.
3: Aáwọ̀ tó wáyé láàrin Alhaji Abdulgabbar àti Dr. Sikirayin the barrister.
1: Ago 12 la kọjá ìṣẹ́jú 15 lọ́jọ́ Friday.

Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní ṣe àṣìṣe dànù mọ́. Ẹ má ṣẹ̀fún ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ara wọn lórí ẹ̀mí jásí. Bí wọlé ẹgbẹ́ ẹ̀tọ́ ìwọ òjò bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday tiwẹ̀ àti Saturday 13 wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Lẹ́ẹ̀kọ́ pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́ láti Ìbàdàn. Tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ ẹ máa bọ̀ ní kìlómítà 80. Mẹ́sì kan pẹ́ẹ́dẹ́yẹn. Pépà sẹ̀ánú. A máa lé ẹ̀mí ajẹ́nirun

àti àwọn ìlú tó yepo. Lábẹ́ ìjọba àbílẹ̀ oríire. Ọlọ́run bá wa ṣùn padà sílé láyọ̀ àti àlàáfíà nínú ìdùnnú. Ẹ mọ̀ ń ka nǹkan kan lórí ẹ̀rọ ayélujára ní ọwọ́ àárọ̀ yìí. Ìlú kan ní apá àríwá Kwara bí nǹkan kan. Ọlẹ́nìkan tó ṣo ló wà nínú ìlú yẹn. Ọyọ́kù ti gbéra. Last man standing. Ẹbí kò ní pa wá láṣẹ Ìdùmàrè. Gbogbo bí kí ibi tí ẹ̀dá bá wà nílé ayé kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó bá rí jẹ.

àwọn tèmi ti mọ bá a ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ wednesday wednesday àti saturday adépọ̀jọlọ́wọ́ atọ́ba emmanuel náà lè máa ń bá pàdé dá tiẹ̀ mọ̀ dá presenter tiẹ̀ mọ̀.

0: UFM 94.9.
1: Lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò, ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
2: Ìkan tí mi kò fẹ́ nínú bí mo ṣe wá yìí ni ìwà láti wá sọ kọ̀kọ̀ tayọ yí pé tí ò yí àwọn ẹlòmíì.
3: Nípa
2: ṣe àjàmbá kó lè yé wọn. Ẹ à ń wí ó ń pẹrẹ lọ́lọ́run pẹrẹ nígbà yẹn fẹ́ẹ̀kì ni.
3: Mo mọ̀ pẹrẹ wọn lọ́lọ́run àbí. Mo mọ̀ pẹrẹ wọn gbàkejì ọlọ́run.
2: Mo pẹrẹ o.
3: Nǹkan táwọn náà máa ń sọ.
2: Ó sọ yí pé òun àti Ọlọ́run máa jọ ṣe meeting.
3: Aáwọ̀ tó wáyé láàrin Alhaji Abdul-Jabbar àti Dr. Sikiru Ayinde Barrister.
1: Ago 12 kọjá ìṣẹ́jú 15 lọ́jọ́ Friday. Sabẹ́ẹ̀kọ́.

0: Maggi Chicken Flavor promo. Don't land, though.
1: Buy Maggi Chicken Flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi Chicken Flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tun tó gbàgbóró kan. Predator Energy. 500 naira péré ni. Ráti ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.
4: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tú fóònù ṣe. Síbẹ̀, kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún fóònù pẹ̀lú láptọ̀pù ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú láptọ̀pù yín káàkiri. Tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú láptọ̀pù tó jẹ́ London use. Tó fi ni lọ́kàn balẹ̀. Real phones for your phone repair. Phone unlocking. We are always there for you. Real phones. A wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169. 0706-436-8169. Tàbí 0809-695-7878. 0809-695-7878. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Oya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: S-E-L-A-R-R-I-E. Sálárì.
5: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Oya lọ́kùn ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
7: T-U-R-M-E-R-I-C turmeric.
5: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
8: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
9: Akoko iṣẹ́ agbára yẹ kó ti kò. 72 hours gajun edition.
10: Ọmọ ayé mi ẹ máa wọlé lọ.
9: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 15th June 2026. Àkòrí tí ọlọ́run fún òlì ẹ̀mí ẹ̀ta. Ìwọ òjò bára sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the fire for your sake. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹnirun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá farahàn. Wọn ò ní iṣẹ́ ṣe dànù mọ́. Nípasẹ̀ fi olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí jásùn. Bí wọlé ẹgbẹ́ ẹ̀tọ́ ìwọ òjò bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ajọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Láàkọ̀ ọ̀pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́ láti Ìbàdàn. Tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀sẹ̀ ìjẹ́ ẹnikẹ́ni máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Plant

0: You're listening to 32FM 94.9.
1: Ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
2: Ìkan tí mi kò fẹ́ nínú bí mo ṣe wà yìí ni ìwà láti wá sọ kọkọ tayọ wípé tí ò yí àwọn ẹlòmíì.
1: Nípa
2: ṣàjàbá kó lè yé wọn. Àwọn ohun pẹrẹ lọ́lọ́run pẹrẹ nígbà yẹn fẹ́kì ni.
1: Mo àpẹrẹ wọn lọ́lọ́run àbí. Mo àpẹrẹ wọn gbàkejì ọlọ́run.
2: Kò pẹrẹ o.
1: Nǹkan táwọn máa ń sọ.
2: Ó sọ yí pé òun àtọ́lọ́run máa jọ ṣe mítì.
1: Aáwọ̀ tó wáyé láàrin Alhaji Abdul-Jabbar àti Dr. Sikirayin the barrister.
3: Ago 12 kọjá ìṣẹ́jú 15 lọ́jọ́ Friday. Sábẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́.

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Strap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and dùn wọn lórí Twitter.

mo rọwọ yin o Ọlálékè Olútóyìn ẹ ṣe adúpẹ bẹ́ẹ̀ náà ni Imáfojè Peters àti Ọmọlára Iacom mo rọwọ yin lórí ìtàkùn ẹ ṣe.

0: Egbesi Radio mi 32 FM ti wa oke.
1: Lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
2: Ìkan tí mi kò fẹ́ nínú bí mo ṣe wá yìí ni ìwà láti wá sọ kọkọ tayọ wípé tí ò yí àwọn ẹlòmíì.
3: Nípa
2: ṣàjàbá kó lè yé wọn. Àwọn ohun pẹ̀rẹ̀ lọ́lọ́run pẹ̀rẹ̀ nígbà yẹn fẹ́kì ni.
3: Wọ́n pẹ̀rẹ̀ wọn lọ́lọ́run àbí. Wọ́n pẹ̀rẹ̀ wọn gbàkejì ọlọ́run.
2: Kò pẹ̀rẹ̀ o.
3: Nǹkan táwọn máa ń sọ.
2: Ó sọ yìí pé òun àti Ọlọ́run máa jọ ṣe meeting.
3: Aáwọ̀ tó wáyé láàrin Alhaji Abdul-Jabbar àti Dr. Sikirayin the barrister.
4: Ago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ Friday Sabẹ́ńkò pẹ̀lú ìrànlọ́wọ́ Délé Adéyanjú.
5: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù.

0: introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: 72 hours of God June edition. Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀bùn àánú. Lágbọ́jọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 15th June 2026. Àkòrí tí ọlọ́run fún òlì ẹ̀mí ẹ̀ta ìwé òjò bára sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the devourer fire state. Ẹ̀mí yóò sì bá kòkòrò àjẹnirun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní í ṣàṣe dànù mọ́. Nípasẹ̀ bí ọlọ́run yóò pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí jásù. Bí wọlé ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé òjò bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́ta ọ̀sọ̀ pẹ̀lú ìṣòro. Àjọ Sunday 14th June. Aago méjì àbọ̀ òwúrọ̀. Láàkọ̀ kọ́ pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ ẹ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lending yẹn. Nípasẹ̀ àánú, a máa lé ẹ̀mí ajẹ́nirun jáde.
2: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bí titun.
3: Wá mi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣe fàgẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn báà fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.

0: dáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣe fàgẹ́ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi, 32 FM ti wà ókè.

ṣẹṣẹ ni kọ ma jẹun bi emi ri ọjà tẹgbẹ rẹ ń tan ni wọn gbé kalẹ lọọta ó ṣòwò gbéyàwó òré rẹ ń bẹ ìgbìyànjú rẹ ni ètò wà á máa rú orí tó gbé wáyé máa bà lọrẹ wẹńjì àdùbí ọtún ráwọ lẹ ìbàdàn ní bàbá rẹ lójú ọnà òjẹ ìbàdàn láti òjì ẹlẹni ẹgbọn ọkadà bàbá àṣàlẹ ojú sọọsì ni ẹ ti sọ kalẹ ẹ ti rí àkọmọ náà wọn gbàgàdà gbàgàdà wẹńjì àdùbí ń bẹ tàbí kẹpẹ wọn sórí 08033260141 olóyè wẹńjì àdùbí ọtún ráwọ lẹ ìbàdàn lóní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.

lo bayi o ba lo niyan to lo niyan legbe boyo un pe driver re gbogbo kini yen ti gbogbo o oba mi to wa je rase yori se lori yun eh awon mo te ti pale mo lo lawo lọpọ mọ sọ amọ wi pe ko tin soju mumu bo oba mi o ja won mo won lọwọn ba mi o je won oko won le lọwọn ba o fun yin se o eh tori level ti kini yen wa beyan ba jabe amọ beyan ba tin ranti eje ti o mo bo ti o mo ku o lare yin eran pa nkan ku o lare yin le kan na mba ba sese yi radio sabalabi eh ti mo so fun ni wi pe to ile yi o la pe ni yangba yangba e da like bo le dada mo si salaye fun olaye ajo ijejo pe mama gbe bi ona bcj lona apata o fi sapejuwe ni odani kan ni o wa ma bo ni ona olu loyo to lona amuloko wa mu go meji meta wọ́n torí àtẹnujẹ́ para rẹ̀ bẹ́yàn bá ti ní nǹkan kan tó fẹ́ ṣe láwọn agbègbè kan lákòókò mọ́ ya sí bí anùmọ́ dàrò mo sì tún wí fún ọlẹ́ẹ̀kan sí ọba kúọ̀ lọ́nà bóde gbó lọ́nà mi ń bí tọ́ ń lọ sí bí ẹ́ríà ìdí ayùn rẹ̀ ń bì í nínú olúyọ̀lé local government salaye fáwọn ará ilé wípé a ti dédé ayùn rẹ o ìdí ayùn rẹ tá a tún dé yìí bóyá tún kú òǹbẹ bóyá dé wòrò òdu o tọ́wọ́ a tún ṣàlàyé fún wa pé ìwòrò òdu ni mo ti ń bọ̀ o ilé mọ̀ ń bọ̀ báyìí o ìwọ náà tọ́ wá níyàn tọ́ bá ti retí ẹ̀ wípé táìmù báyìí ni wọ́n pè wá aago mẹ́ta àbọ̀ aago mẹ́fà nílùú àìrí ẹ pè wọ́n wò pípẹ̀ tẹ́ ẹ pè wò ni wípé ni bòlóde ayé lọ́pàá bẹ́ẹ̀ wà nírà rẹ fẹsẹ̀ sí Baba honorable leleyi. Aye lolu akonde ade bi si currency awa. O ma foko laja. Ti e difiri firi. Ya ti ma ya fi taratara rira mo. Ti o pa wa po mo. Ore ma so nu. Ba se bi si la ba lodo won be na ni todo ti ana. Omo wa wo ya ya ya lori eru aleru kara losan. Se campaign fun gomina pele osun ma si are je ma rowo re nibe be na ni o de ma da like bole

ka to bi gbogbo nti mo hun wi fun yi nti lu so re da ni o omi awon jo e tambo ba wona to si jomo gboro mo wo pe kini kan se balabala o se gbudugbudu wa fe sare budan pe ku ona lo opportunity yen ku nbe be ya ba ko wo fi bo number to fi pe won pe pe se se kini kan kan kan se eba jẹ́wọ̀n náà rí bí a ṣe kọwọ́ òfin bọbi táwọn àwọn èèyàn jákújàkú èèyàn dáadáa ìyá palẹ̀ ìyá máa àtàwọn àbejì ọmọ rẹ̀ orí bí a ṣe kọwọ́ òfin bọ léhùn gáraga ní ti kíní tractor yẹn bọ̀ ta ní jẹ́ kíní kan mọ́ṣáláṣí ìwọ kí a ti kà náà tọmọ bá yàn wálé bọ́ fẹ́ bá wọn wálé wọn ọ̀nà bíi méjìlá lọ́kọ̀ọ̀kọ́ mú wọn lọ ó sì mọ bíi léwà gangan Oh, ni mo ru se tin se owo le 350 owo le to wa je 350 pelu agreement ko agreement lo gbale e fi le form gbogbo owo yin sa je 350 owo ode owo kini kankankan o tani to le le gan ogba owo iwo gangan ti ri gan ni e eni te ba lo gbele fun to ba je eyan kan balabala bi beli ti ro ba ke bala ti won ba mu won mu wo agent na Enya ni mo fi so

ọmọ ẹ bá padà lọ wájú bàbá bàbá ẹ rárá o ọmọ wa mẹ sọpọ àwọn ààrẹ síkí lọ àmọ ń kàkọ ọwọ bọnú ẹ síkí ni wọn kàn mẹyẹlé jáde bàbá kéré àbàbá lẹyẹlé ni ìrú àwọwọ ló ní bàbá láwọ funfun àmọ ń kàkẹ ẹyẹlé wọn kàn kí bọnú ẹ síkí padà ni ọtọ ọmọ rò pé wọn nìkan lọgbọn tó ọmọ sọgbọn bérébéré àwọn èèyàn ti já. Mama ṣe kí ẹyẹlé bàbá ẹ síkí àwọn akọjú sí bàbá bàbá bàbá ní ẹyẹlé àwọn ti fínú ẹ síkí bá ṣe wà ní ìsẹ sókùlẹ yẹ ni àbáyé.

ọmọ akíbọlá kò padà wálé àfa rẹ wọn sọ fún àti ẹjọ wà lọdọ rẹ pé tí lágbájá bá dé yóò jẹ kinní kan láyé ìyà ní jẹ ìyà tí ó jẹ yóò lóhun ṣe bẹẹ mọ láyé o gbogbo àwọn nǹkan tó yọ ṣe ló ń tó lẹrẹrẹrẹ ìjọ ṣe o ọ̀rọ̀ ń súnmọ́rọ̀ ẹ̀yẹ wúdíwúdà àti ànábì sùláìmọ́ náà àmọ́ bẹ́ẹ̀ ń kọ́ ni mò ń bọ̀ ibi mò ń bọ̀ lálẹ́ ìwọ́ tó ti gbà pé ìwọ́ nìkan lọ gbọ́n tán láyé ọwọ́ àmọ́ wo gbogbo àwọn èèyàn tó kù bóyá o ti kọ́lé ọmọ wo wọ́n wò wípé mógùn ni wọ́n mọ́lá ló gbé kọ́ọ̀lù tiẹ̀ ìwọ́ náà tó ń pe ọlọ́run yẹn tọ́lọ́run bá ń gbé kọ́ọ̀lù ẹ̀ ọlọ́run lè mọ́ wo fọ́ kọ́ọ̀lù tiẹ̀ náà ràn bọ́bá yá wọ́n bá gbé kọ́ọ̀lù tiẹ̀ náà sọ ọmọ lẹ́fù tó bá wọn ọkàn padà dé ni lẹ́yìn ọjọ́ keje afárá rẹ̀ nínú ibo lọ́lọ́ máa tẹ́tí sọ̀rọ̀ yìí lálẹ́ yìí ó tó o bá ní ìmọ̀dòye ọlọ́gbọ́n ayé nú ẹbí ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ bọ́ ọ bá sì ní níbi tó o ti ń ṣiṣẹ́ sáfọ́ lẹ́ran mọ́ wò ó sùn bọ́ ọ bá rí wípé nú ẹbí tí wọ́n ti bí ọ lọ́wọ́ àìdí àní ọmọ lò pẹ̀lú ẹ̀ o ó ní akra mọ́ kàlá ẹ̀ mọ́ bínú kíta ní ọmọ bínú ló ń bọ́ ọ sọ̀rọ̀ tó ń dúró pẹ̀lú wọn bá má kólẹ̀ síbi tọ́ kólẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tó lẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣàṣeyọrí láyé ó kólẹ̀ níwájú àfáàrí ọ̀ká wẹ́yìn mọ̀ ń gbọ́ ohun bọ́lọ́lọ́ lọ ó lọ sí ara àfáà ti ń bẹ lẹ́yìn ìlú bẹ́ẹ̀ ni

ọmọ akíbọlá lónìí kí mo ti sọ kì í ṣe ìṣànà pẹpẹ gbogbo ẹni tí bá ti ń bọ ní rẹ yọ láyé ọmọ akíbọlá ó ti di dandanjọ tó rẹ tiẹ náà bá dé ayé òní koro ojú sí ọmọ akíbọlá mò ń fẹ lẹyìn kí ẹnjìnìà múrítàlá adélékè tí ó gbéwé oyè mọ́gàjì lọ́ndì 15 nínú oṣù júùnù yìí mọ́gàjì ilé ọ̀gá níjà ìyẹn ní àdúgbò kan ń bàdàn tó ló kọ tápẹrẹ wà ńbẹ mo sì ń jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ní ọjọ́ náà aláàjì sùlàìmán adémọ́lá kọ̀mí jackson àwọn ni wọ́n kọrin láyìn àsàmú ọmọ akíbọ́lá ní ọ̀darí ètò níbẹ̀ ẹ mọ́gàjì ilé ọ̀gá níjà ẹnjìníà múrítàlá adélékè tágbó ilé ọ̀dọ̀ wọn bẹ ní gẹ́gẹ́ ńbàdàn bá ti kú ọ̀lẹ́ olùbàdàn tán ba rashid adéwọ̀lú ládọjà àwọn àtàwọn alabama àjọkónú mọ́tò ó dilé ọ̀dọ̀ wọn ẹ wo bíi ìyẹn

0: aṣojú òpó lẹ́tọ́ bá ti di 25 after àmójú òpó ti ń ṣí lẹ́hùn inú bí tá à ń lọ nínú ẹgbẹ́ ìyẹ̀wò lálẹ́ yìí màá fẹ́ ká tètè lọ mi. Ẹ ṣí àdáadáa o. Ẹ da kọ́mẹ́ǹtì bọ́lẹ̀ mọ́ màmá bá ń mólú ayé fújì yìí wá ni. Ẹ rí pé gbogbo ẹ̀ kà ń lọ tẹ̀ǹtẹ̀ǹ gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ẹ́ ó ń dúró mọ́ra wọn.
1: Kálukú ló mọ́rí wà ní ayé orí kálukú.
0: Gbogbo ẹ̀ tẹ́ bá ti rí tí ń gbẹ̀wé oyè mọ́gàjì. Àwọn akíbọ́lá ẹni náà ń rólé lọ́dọ̀ wọn ni o. Yẹrẹkẹ́ ilẹ̀ oyè ọ̀wà máa sún. Ẹ̀jẹ̀ ni Amúrítàlá dé lékè. Kò ní bàjẹ́ o. Yọ Mọ́ndé àdúgbò wọn yẹn ó gba òbítíbitì èrò láyé. Ẹ̀yà ni kì í ṣe pọ́n ilé yóò di títì pa. Kò sì jẹ́rìí ẹni àwọn wí. Alhaji Sulaiman Adémọ́lá Kọmíjé yọ fà á tí ó tóra wọn. Àánú ó sì bá wọn pò ó tí ó kí pọ́n àbí ọbẹ̀ àpọ̀.

lórí nọmba yìí ẹrọ ìbánisọrọ yìí mo mọ pé yóò ti wà lọ yín tẹlẹ. 0705549 tàbí kẹ́lọ́ 08097 949. Àwọn tó wà ní abroad àwọn lè lu +234906 2 9 4 9.

0: Hello? Hello, ẹ̀ka alẹ́ sà. Ẹ̀ka alẹ́ o. Ọlọ́run kó ètò ẹ̀. Ó kọ yín àti ibolẹ̀ tí máa wá sọ̀rọ̀. Mi ò gbọ́ yín dáadáa. Ẹ dákun ẹ tó bá ti fẹ́ pè bóyá nẹ́tíwọ̀kì yẹn ló wá ń ṣe bákan bákan. Ẹ já mọ́ yín rédíò wálẹ̀ tàbí ẹ ti ẹ̀ já mọ́ apá pátápátá ni. Hello. Ẹ bà kálẹ̀. Àmì Ọlọ́run ta ló ń bá wa sọ̀rọ̀. Ṣé wà dáadáa. Àmì Ọlọ́run ọba. Àmì
1: Ọlọ́run.
0: Àmì Ọlọ́run. Àmì Ọlọ́run. Àmì àtẹ̀yìn náà. Ẹ ṣeun. Hello. Hello.
1: Hello, ọmọ ọba Ajibọlá mi láti sọ yìí.
0: Ọmọ ọba.
1: Ajibọlá Fatai láti sọ yìí.
0: Ṣé ẹ wà dáadáa?
1: Àgbà àdúgbò fọlọ́run
0: aláṣẹ. Ìbò lè ń kọ́ o.
1: Aláṣẹ lọ.
0: Kí ni wọ́n ń pè ní ẹbí sà?
1: Ẹbí bẹ̀rẹ̀ látòrí bàbá, ìyá àti àwọn ọmọ.
0: Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀.
1: Pẹ̀lú àwọn ẹ̀gbọ́n, àbúrò.
0: Ok.
1: Tí mi lérò kọ́ jẹ́ ẹbí nìyẹn.
0: Ọ̀dà mo ní sèwú ẹja tún pẹ́ lómi.
2: Olójú tẹ́ ẹ̀rìyàn ìyọnu lóyún bá kiri. Kòkòrò ló ti yí sí bẹ́ẹ̀ láti ìgbà òjò.
0: Hello.
3: Ọmọ Bọ́lá.
0: Ẹ mà kálẹ̀. Ọlọ́run kó ètò. Àmì Ọlọ́run ta ló ń bá wa sọ̀rọ̀ yìí o.
3: Bọ́lá Ṣadé. Alágbàdo.
0: Ṣé ẹ wà dáadáa mọ́?
3: Àwà dáadáa.
0: Ìbò lè ń kọ́ o.
3: Ọlọ́run
0: bọ́ bẹ́ẹ̀. Àmì.
3: Ẹbí ẹni ìkáàfẹ́ ta làwọn èyí ìfọ̀kákú.
0: Mọ́mọ́.
3: Ẹbí dáa.
0: Fọláṣadé Alápàdo.
3: Mo dáhùn.
0: Ẹni tí ọ̀fẹ́ èèyàn ńlá àti ọ̀fẹ́ èèyàn òkú kí wàá ní ọ̀padà sóńtàn.
3: Ẹ̀yìn náà mo fẹ́ fààyò ẹbí dáa. Àwọn Yorùbá náà lọ sọ pé ń bá sọ lẹ́nu sápò ìyàkọ́.
0: Lọ́ba tán. Lọ́ba tán.
3: Kí la wá fẹ́ mú lẹ́yìn pé ká séwọ̀n tọ́lọ́run bá fún wa nínú ẹbí.
0: Ṣé tán? Ìyá àwọn akọrin mo ti ṣe wọn mo lè ṣe. Mi ò lè wá kú.
3: Ọgbọ́n ẹbí ọ̀gbọ́dọ̀ tọwọ́ èèyàn já.
0: Bẹ́ẹ̀ni.
3: Mo sùn mọ wọn wàhálà. Mo sùn bá fẹ́yìn ìfòòrò. Ọlọ́ni ọgbà
0: wọn. Wọ ìyá yìí, ọ̀dà. Ẹja tún pẹ́ lùmí. Àmì Ọlọ́run. 07055 08097 Hello. Ẹ mà kálẹ̀. Ẹ kálẹ̀ o.
4: Ẹ kálẹ̀.
0: Yes.
4: Ẹ kú ètò.
0: Ọlọ́run kú ètò. Orúkọ yín.
4: Yẹ́ǹdì fẹ́ sẹ̀yìn látọjọ́.
0: Mọ́ mi dáadáa ṣe wà pa.
4: Àwọn apáta.
0: Ìbò lè ń kọ́ o.
4: Yes, sir.
0: Yarama, akwa si
4: boy. Yes,
0: sir. Kini won pe ni ebi ma molebi?
4: Nko ton pe lebi na ni iya, baba, ati awon omo.
0: Okay.
4: Ton pe lebi ni e.
0: To ba wa di extended family nko?
4: O tun le je ki boya bi aburo egbon.
0: Omo egbon omo aburo.
4: Ben.
0: Oṣuwala táwọn ẹbí yẹn bá wá ń yọwọ́ bó lè yàn ó ṣe rí wọn manage tí wọn bá dẹ̀ yọwọ́ tí wọ́n ń ṣe dáadáa sẹ́ni tí wọ́n ń ṣe dáadáa sí tóun kájú ńlẹ̀ fún wọn sóhun tiẹ̀ mọ̀ pé wọ́n fàdúrà jagun sá. mo ń gbọ́ yín mà.
4: Ọ̀sẹ̀ tí kẹ́yìn ó ṣàṣẹ torí lótìtọ́ àti òdodo àwọn ẹran ní àwọn ará ilé ẹni kì í fẹ́ ká kú. Ṣùgbọ́n wọn ni jẹ́ ká gé èèyàn bọ̀.
0: Yọ́wà wá jọ bless.
4: Ṣùgbọ́n èèyàn tó gbọdọ̀ wá ta ẹbí nù. Òyàn ni pé kó ṣàṣe èyí tó lè
0: ṣe. Mọ́mí Elizabeth ma. A fẹ́ kó láyìn àṣàmú fans club jáde.
4: Bẹ́ẹ̀.
0: Ẹ sì wà ń bẹ̀. Yes or no?
4: Ọlọ́run ó sọ wá ju gbà náà
0: nípa. Màá pé WhatsApp number mi yẹn ta láfijọ́ sọ̀rọ̀ lẹ́yìn ètò.
4: Ó dẹ́ ń tẹ̀
2: jẹni tí òrówò lè máa yá yìí ló ti rówó yá.
0: Hello. Wọ́n lo.
2: Ṣé ẹ lọ bí kòkó. Kòkó bá yájú sílẹ̀.
0: Hello.
1: Ẹ̀rọ ẹ̀ka lẹ́wọ̀ kó ètò.
0: Ẹ mà kálẹ̀ sà, Ọlọ́run kó ètò ẹ̀ o. Mr. Dauda Oduolabi
5: Odoyan
0: lati
5: Okoyota
0: se wo le nse
5: eran ni won tan lo ko
0: eran na nama
5: eran agimawo fine
0: ogun fe abi ma lu
5: agimawo agimawo
0: ogun fe abi ma lu
5: malu ni agimawo
0: wo baba yi Odoyan o de ton tera o ri ko ti lo ba
5: Zofa.
0: I am a boy.
5: Ah, ebi ko ye ko ba je lo we yan.
0: Ben.
5: Ebi ta, e ke bi mara da po.
0: Elomi wa. Elomi to wa ke bi mara na to ye pe won se njamba.
5: Ah.
0: Owo no ara.
5: Owo no na ni.
0: Ah, ni dam.
5: Ri awon yo ba mo je ko ke en ke bi mara lo.
2: Weri ba wa se laye. Gogo ebe ti mo ni. Bada ra
0: 08097 odometer 949080 97 odometer 949 ati wa ni 1135 o ba ti de 1140 a se oju opo npa asare lo nu egbe yewo ye lale o merin dani bet oro to serious ni hello
6: hello
0: kale e kale o
6: wa to sin lati ati
0: oluwa
6: wa to sin
0: lati se wa dada Olorun pe to e o.
6: Olorun ni so wa ni aki ni.
0: E seun ogun ni baje fun yo.
2: Ela aro ye ni o se la.
0: Oye. Okay, e ti e kokoko te lo tele. Seun ogun ni ke bu yere ko le kun na mo foju si te lo. +2349062 odometer 949. Egbe yewo yen eyin obirin eyin lokan gbagban ju lale yi okan obirin ni 60% okan okunrin ni iro obirin 65% o wa kokunrin 35% amo be lokan ju bo ba gbo ti won ba so fun o laaro la o mo se ha ha ha kin si mo sun
2: alaye ni o se wo lopo eniyan aye wu mi e si ma bo
0: Ekpe kene ila lata gba loju opo Facebook.
2: Tubariole ka penu o so mojiti dele orin. Ayemi fe so lu.
0: Awon tin be loju opo Facebook wa.

0: Ẹ ma k'alẹ.
1: Alẹ o.
0: Ẹ sá, o kọ yín àti ìwúrẹ tí mo bá mi sọ̀rọ̀.
1: Ẹ dádúró káyìndé, àlọ́ yìí láti oníṣègùn.
0: Dádúró Sunday.
1: Dádúró káyìndé, àlọ́ yìí láti oníṣègùn.
0: Ṣé ẹ wà dáadáa?
1: Alhamdulilah.
0: Mo gbọ́ yín sá.
1: Ẹ kú ètò.
0: Ọlọ́run kú
1: ètò. Ẹ kú làákà yín.
0: Yẹ sá.
1: Ọ̀pọ̀lọ́ yín jẹ́ fún.
0: Àmẹ́ àtẹ̀yìn náà.
1: Àdúrà àtàtẹ́ ni ó ti fún pé wàrà Adáwó Mọ̀nkànà Àléyà.
0: Ẹ ṣeun mo dúpẹ́ o. Ẹ ṣeun.
1: Láàárọ̀ fún ojú ẹ.
0: Ẹ ṣeun. Hello.
2: Hello.
0: Ẹ mà kalẹ̀. Ẹ
2: kalẹ̀ kú ètò.
0: Ọlọ́run kú ètò. Ẹ yà sá mi ni o.
2: Àwọn afẹ́ kí ni o.
0: Ẹ ṣe.
2: Gbèsè rẹ́díò ni sáré ń bá yín lọ.
0: Ó kọ yín.
2: So
0: o ko te mi na de si na
3: si na lo la ti ya na ma
0: si na de o ni baje o ni baje e
3: seun mo po lolufe o ma
0: akebola e se oju opo npa ba n kale raye lo nu egbe yewo leri bi pe gan mama sun laya jamu fans club a kura wa jade ko ra wa jade yen
3: olowo to bi joko abibo
4: ni agbagba mi na
0: a ne whatsapp group ka mo worry o ama number ti won fi ta ina ni whatsapp number mi gbogbo en to ba mo ko n fe ka jo wa nbe
3: amo o gbaro to bi re ba o bi
0: gbogbo e ki mo le so ya ya la fe fe o wọ́n tá a bá ń bára wa sọ ń bẹ̀ láàmọ̀ pé ṣẹ̀ta fẹ́ jọ gbé àmọ́ a gbọ́dọ̀ kóra wa jáde nù.